0: mi.
1: Ṣé láìsí àdúrà àti àwẹ̀, iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà, tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá, tí òǹdè ń gba ìtúsílẹ̀, tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church, ìjọ ìmọ̀lẹ̀ alàyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge, Oníchòkúta Hall, Sàgámù, Ogun State, Àkùrí. Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni Anna di ọlọ́mọ ní Shilo. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́ o.
2: Ara mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi, Baba Sioni. Dádì mọ́mì, mo kí gbogbo yín láìkú ẹyọ kan ṣoṣo. Wípé ẹ kú àkókò yìí lórúkọ Jésù Kristì ti Nasareti, rògbòdìyàn ti ìlú yìí. Ọlọ́run ti dáwọ́ rẹ̀ dúró, kò sì ní gbérí mọ́. Ibi tó bá kù sí, Ọlọ́run yóò tún bá wa dáwọ́ rẹ̀ dúró. Lónìí, a fẹ́ gbàdúrà. Ẹ jẹ́ ká lọ gbàdúrà. Kí ni nǹkan tí a fẹ́ fi gbàdúrà? Kí la fẹ́ gbàdúrà lé lórí? Òun náà ni àjàgà. Ẹ tilẹ̀ dúró náà. Kí ni jẹ́ àjàgà? Kí ni ìtumọ̀ àjàgà? Ẹlòmíràn kàn gbọ́ àjàgà, kò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀. So, àjàgà, ó jẹ́ nǹkan tí ó burú púpọ̀. Ìdè téèyàn ti ń gbìyànjú àti bọ́ nínú ẹ̀ tí ò bọ́, òun ni wọ́n pè ní àjàgà. Ẹgbọ́, ogun tó ja bàbá èèyàn, tó ja ìyá, tó ja àwọn aṣíwájú, tó jẹ́ wípé ìwọ náà fẹ́ máa gbóòórùn ẹ̀. Lóòótọ́ o lè lẹ́lòmíì lówó lọ́wọ́. Ó wà òkè, ṣùgbọ́n kan wà nínú ayé ẹ̀ tó jẹ́ ìdààmú àti ìbànújẹ́ ọkàn fún. So, òun la fẹ́ fi gbàdúrà. Mo pàṣẹ ní orúkọ Olúwa Ọlọ́run Ọ̀gá Ògo. Gbogbo ohun tí a pè ní àjàgà gbọ́ o, tí ń ṣe ìdè àìfojúrí àti ogun abẹ́ aṣọ ní orúkọ Jésù, kó wólulẹ̀. Kó wólulẹ̀ nínú ayé rẹ, kó wólulẹ̀ nínú ayé ọmọ rẹ, kó wólulẹ̀ nínú iṣẹ́ rẹ. Ẹ jẹ́ àjọ kọrin yìí. Àjàgà Babylon.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Lọ́lá Mọ̀kínlá Wàtá tí ń gbọ́n Sátẹ́gùn Fọlájìn Oyè Táyọ̀ ló níròyìn ní ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣàfilọ́lẹ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí yóò ṣèrànwọ́ fún gbígba owó orí lábẹ́lé. Àwọn agbébọn jí igbákejì alága ìjọba ìbílẹ̀ kan gbé nípínlẹ̀ Ọ̀sun. Èèyàn méjìlá pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù ìbọn yínyìn eléyìí tó wáyé ní ibùgbé aláìletò kan ní Johannesburg. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ lẹ̀yẹ ló ti sísọ lójú ìlànà ìmọ̀ ẹ̀rọ ayé òde òní kan ìyẹn rev 360 eléyìí tí yóò jẹ́ kí sísan owó orí kò túbọ̀ dúró re sí tòun ti ṣiṣẹ́ àgbéǹde ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Ìmọ̀ ẹ̀rọ ayélujára ọ̀hún ni wọ́n sísọ lójú ẹ̀ níléeṣẹ́ àgbáríjọpọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó orí lábẹ́lé tó wà nílùú Àbújá, níbi tí àwọn aṣojú ìjọba kan rìnkànrìn ti péjúpésẹ̀ síbi ètò ọ̀hún tó ń ti àwọn mìíràn eléyìí tó mọ̀ ti fún tẹ̀dọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orí. Akọ̀wé eléyìí tó wà fún iṣẹ́ àkànṣe níléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìṣúná Mohammed Dájúmọ̀ ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí eléyìí tó dúró rẹ̀ báyìí tí yóò sì jẹ́ kó ṣe ìrànwọ́ fún gbígba owó orí nílẹ̀ Nàìjíríà. Àwọn aṣòfin àgbà lẹ̀ yìí fún ìgbà kejì ni wọ́n ti ka àbá òfin eléyìí tó ní ṣe pẹ̀lú àtúntò tó ń ti mímú àmúgbòrò dé báyìí àwọn adájọ́ láwọn ilé ẹjọ́ gíga àpapọ̀ lẹ̀ yìí lójú náà ti lè jẹ́ kí ẹjọ́ dídá kó máa yan kankan tó ń ti ìdájọ́ òdodo. Àbá òfin ọ̀ ni yóò mú kí ìmúgbòrò kó dé báyìí àwọn adájọ́ eléyìí tó máa ń wà láwọn ilé ẹjọ́ gíga àpapọ̀ tó jẹ́ ti ìjọba kó fò fẹ̀rẹ̀ láti 70-90 eléyìí tí ó sì jẹ́ kí àwọn tó máa ń wà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà kó fò fẹ̀rẹ̀ láti 70 lọ sí 60 níye báyìí. Adarí ilé asòfin eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ọ̀hún Ọ̀pẹyẹmí Bámidélé ṣe lálàyé pé ìgbésẹ̀ náà ni yóò jẹ́ kí àdínkù máa bá àwọn ẹjọ́ tí ṣe ń pọ̀ lápọ̀jù tí àti pé ń ṣe ni yóò tún mú kí yóò tún rú wọn lágbára sí lójú náà ti lè jẹ́ kí wọ́n máa gbọ́ àwọn ẹjọ́ kéékèèké eléyìí tó bá ní ṣe pẹ̀lú ìwà jẹgúdújẹra ìwà ọ̀daràn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń ti àwọn ìwà ẹ̀sùn mìíràn. Bámidélé ni àtúntò náà ló ṣe kókó látàrí bí àwọn ẹjọ́ ti ṣe ń pelemọ báyìí sáwọn ilé ẹjọ́ àti bí ìdájọ́ ọ̀hún kì í ti ṣe yá kankan tó sì jẹ́ lálàyé pé yóò tún jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí ó jẹ́ àgbéǹde fún àwọn olùdáṣẹ́ sílẹ̀ láti ní ìgbọ́kànlé kíkún nínú ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ Nàìjíríà. Ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ló ti ṣe lálàyé pé ń ṣe ni yóò dìbò lórí àtúnṣe òfin orílẹ̀-èdè yìí eléyìí tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti ti ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí arọ̀nà láti gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó ń pele mọ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì abẹnugan ilé tó tún jẹ́ alága ìgbìmọ̀ ilé lórí ṣíṣe àgbéyẹ̀wò òfin Benjamin Kalu ló fi ojú ọ̀rọ̀ náà léde lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ kété lẹ́yìn ìjókòó ilé eléyìí tó wáyé tán nílùú Àbújá. Kalu ṣe lálàyé pé ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ló ti mú èròǹgbà ọ̀hún eléyìí tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Nevada ṣáájú ṣíṣe àtúnṣe àlàkalẹ̀ òfin mìíràn látàrí ìṣe pàtàkì rẹ̀. Kanu wá ṣe lálàyé pé gbogbo àwọn aṣòfin eléyìí tó ti lọ fún iṣẹ́ àkànṣe òun ni wọ́n ti pa láṣẹ wáyé pé kí wọ́n padà wá sí ilé lójú náà ti lè jẹ́ kí wọ́n gbé ìyẹ̀wò nínú ìjókòó ilé tó ń ti ṣíṣe ètò ìdìbò nígbà tí wọ́n bá ń jókòó papọ̀ lónìí Ọjọ́bọ̀. Gomina ipinle Imo to tun je alaga igbimo awon gomina ninu egbe oselo Progressive Congress opposition dima lo ti sapejuwe awon atoto isejoba re Bola Tinubu gege bi eleyi to duro re bayi loju na ti le je ki ojo waju to dara ko wa fun ile Nigeria Zodima selana ipe awon atoto eleyi ti isejoba to ba lode ti gbese ohun lo tun je ki ipile eleyi to duro re ko wa fun idagbasoke oro aje orilede Nigeria oro ndo so lasiko gba to n ba won toro kan soro nilu Abuja ati bo ti se kopa nibi eto kan o se lana ipe isejoba re Bola Ahmed Tinubu lo ti se dada to si tun ye fun saa keji lo ofisi nje bi ba se ndara po mo wa iroyin ni kutu ayere lati le se radio Adaba FM 88.9 Akure ilu Laramokinla wata tin gbon satagun baba padade egbo bi awon agbebon ti se ji igbakeji alaga ijoba ibile gbe nipinle osun ati bi awon eniyan meji lati se dagbere faye ninu akolu ibon yin to waye ni Johannesburg an pada bo e ma yin kuro nbe ku kale
2: Egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi. Ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, ti e kon sun lo ni.
3: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Korojo gogo bile tawon okunrin bire fun gba gogo. Akanse gogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 aba make sure. Ko lo tinu rara. O ka gbo eyin didun, ara riro. Afogede gede do ti ora danu. Logo lo mo okunrin aba duro Ti o si ma sise akori lodun lolufe re. Iwe atebo la fi pelu re. Ajo Nafdac fonte dugba. O da lagu ara 24/7 abamission. Lati je alagbata jake jado le Nigeria. E ma pe 091 60 62 62 53 091 60 62 62 53 Oruko money janu omo 24/7 abamission. Gbogbo igba ijawa ija osi. Always guide me.
1: Eka bo pada fun ekunrere royin le kan si wa lori itakun aye lujara wa www.adaba89.fm tabi ke download application Adaba FM lori Google Play Store bakana ni le firin so wo si wa loju awon opo bandore wa gbogbo won yi www.facebook.com/adabafm88.9 lori Facebook at adaba89fm lori Instagram at x wa Adaba FM TV lori YouTube bo bakan na e firoyin so wo si wa nini stream at Adaba 88.9.fm iroyan te se waju awon agbebon ti enikeni ko mo bayi lo ti ko igba keje alaga ijoba ibile Ifedayo ni ipinle Osun ni papamora iyen debo farunbi ni ilu ora igbomina awon ajinigbe on lo dede yawo ilu ohun lafe mojumo ni role ojo segun ti won si yinbon lakolako lokoto di wipe won ji igba keje alaga ohun won ji gbesa lo iroyin je koje ni pe awon toro kan nibi ti a ti re farunbi ati awon fulani to je obinrin meji miran o ni iroyin je koje ni pe won diji jugbe lo latowo awon agbebon na iroyin je koje ni pe awon iko eso alabo ohun lo ti bere se bayi loju na ti le je ki awon eniyan kore itusile won gba ninu oro ti agbenaso fun ile ise olopa ipinle Osun Abiodun Ojelabi o fidi isele na mule to se lana pe ise lo ti bere lo ni kan ban ko bayi loju na ti le je kan ori itusile won gba lo ni wa ran sisa Wayo isi akoko awon orilede Nigeria ile ti o fi orilede South Africa sile oni won ogunle si orilede Nigeria ni oro titoni ile ise to n risi oro le okere lo se lana pe eto na lo ti wa nile lasiko ta wa yi agbenuso leka ile ise on ke mebi ebi nfa se lana pe gbogbo awon toro kan ile ti o bale bage so orilede Nigeria oni won ogunle si lu ti ipinle laaro to ni awon olopa lorilede South Africa o ni won tin dode awon eyan bayi latade bi awon kan ti sese kopa awon eyan 12 ninu ikolu ibon yin kan ile to waye ni ile to kan ni Johannesburg awon lasese lalaye pe awon agbebon bi 10 ototo ile to di amara ogun lo yabo agbegbe na ti won sese kopa awon eniyan lona koto iroyin je koye ni pe awon olopa to n ti awon eko eso alabo lorilede na ohun lo ti bere se bayi loju na ti le je ki won fi kilo fi gbe awon eniyan na ka to lo labala iroyin re daraja orilede Portugal lo fi iyajo orilede Nigeria ninu ifese won se olore sore ile to gba lale ana pelu ami ayo meji se okan be si ni e mo tun gbagbe wi pe idije fe ya gba nla aye oni o gbera so loni orilede Mexico Canada at orilede USA olayin ka ojo lo tu royin for lajin oyi ta lo won se ti gbo yin ise wa oni dise o akwa jode
4: Mungbadu adaba.
5: Mungbadu adaba.
4: Mungbadu adaba.
5: Mungbadu adaba.

0: Ben kokotima. Eh kokotima. Ben ni aye ba nfa bayi le ro tele. Ye gaga mo tu fin kinyin la ro toni. Ebi gbogbo te tu la nfa lati ma gbo mi la laro ye nikan ni adaba. Adaba na npe bi o 88.9 yakura ilu lara mo kin la wa ta tin da keke luke. Ago mejo ti ro tomu. O ti e tu ti lebele nja gan. Lori odan le to iroyin re daraya ni. Ebi ta ti ma so gbogbo ti fun tedo. Ele to ni se pelu iroyin re daraya. Leje ka roju re ponbele ka fatamola. Ede Yoruba ni. Ti wa nti wa lasa. Ao ni parun life abadamola. Lai ni de de parun folaju oye tayo. Lai ni tun ni fololo fo. E tu jajo farabalẹ ka barabo sekere lati le kopoto fun eleniyan. Toruko gbogbo eyin temi ngboro aye. Te le sai ma ba mi dogba. Ese o, mo mo lore gidi gan ni. Ya mo so pe iya motekun te ri ye nbe lara oloko. Iyo oloko la nbe lara motekun. Torojo nlogbo ni. Ajo fa iku dagbara de lase Eledumare. Folaji oye tayo oruko mi lo nje be Fakao Sport. The controller of sports in general, the sports commander. Agbara gbogbo le ka fatamola category e. Won wa die, e je ko ye won pe assignment ni bi n ba ni mo gbe tutun do ye na. E data nanu, a di ju lori trailer mo ya mi life wa ya nbe leko ye gangan niyan. Gbe mi debe 100. E ja jo farabalẹ gbera wa tura baye. Abanso nipa iroyin ore daraya isi o tun lo ni yen gege ba se kowe pa pa pa eja ko seye lati le gege bi se wa niyan ibo lati bere eje nkan lo ko ninu esi fese won se olore sore eleyi to waye lo le ana iyen lori le de Portugal niyan eni ewa kora o le ba ya Nigeria the super eagles of Nigeria awa na se dada ko ti mo pe di omokunrin oto eni ewa kora o le ba ya meji sayo kan ni meji sayo kan o ni orilede Portugal fi pada wa jejo orilede ti Nigeria awon temi gbe gogo won farabalẹ gbo pe awon ni royin wa nfa la iyan ko ni mo gbe orilede be Portugal niyan Roberto Martinez won ni gbogbo awon agbawolu to se kanrin kanrin lo ti gbe jade ni abala akoko idije yi awon agbabolu bi mesan lo gbe jade eni eleni oni ni dije fe ya gba nla aye bere awon management oni fe gbo tora mo lo work up awo lo won wa ni kilo ni to se gbe Cristiano dos Santos Xavier Ronaldo to paro re oni ewo pelu royin to temi lowo 45 to 60 minutes on gaga won ni ki Cristiano Ronaldo gba lori papa lana oni be si re osi bi gimu alagbaro ti se gun to eni gbese fun gangan loga e oni ase to wa nle mo tele o on to fare ti Cristiano dos Santos Xavier Ronaldo ti pe lori papa daada lale ana gege bi Roberto Martinez gege bo se je ka mo o le mi na farabalẹ je keyin ti wo mo la to do super eagles e je mbo sinu ko super falcons ni asisa to suala agba fi yoyo akan lara awon agba bolu ko super falcons ni o la nilo atileyan gbogbo mo orilede wa Nigeria je lori kini e ba gbagbe ifese won si olore sere ta won na gba kojo orilede Senegal obirin Senegal marun se yo kon aggregate ni oni bayi be ba si gbagbe be o ba si ko ti o sabodi kankan ta ku de kankan o ba si me idije fi eyadu lawo ta won obirin yo gbera so lai pe la jina orilede Morocco oni esubo wa esa ti leyin to wo to gayeta ese fun wa o lati le je ki orilede wa Nigeria ka tun lo gbe ife eye wa fun igba kokanla osoluwa e ta ba nso nipa ere bola la fesegba nile adulawo lagbarin ta won obirin to ketile oni super falcons fi n ro won Ọlọ́run bá mi ló sì ní orí bẹ́ẹ̀. Ìdá sì máa sọ pé orí ọwọ́ tó bá ti wà mọ́ tó ń ṣe o. Ìdá ó láyé, ó pọ̀ káàkiri jáǹtì rẹrẹ ni. Àájọ máa lò síra ni. Ẹni ẹ̀wà kọ́rọ́ ó lè bá yà. Àṣìṣà tó sọ àlà ń bèrè fún àtìlẹyìn gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n lè bá a ṣàṣeyẹ tá alákan ṣe pọn nínú ìdíje fẹ̀ yadúláwọ̀ táwọn obìnrin. Eléyìí tí ó gbéra sọ láìpẹ́ láì jìnà. Bí ìyẹn tún ṣe wà sí. Olè mi náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Tó ń gbọ́ mi Adéwálé Màṣá gbogbo òlú àjọ èèyàn túbọ̀ láre fálànà gbogbo òlú ọ̀wọ̀. Àwọn tèmi tó gáláǹtì tán nìyẹn. Nǹkan ò ní sẹ̀mí yín. Ẹ máa lo dáúlà. Láti bẹ lọ. Ará bí sòmọ̀pọ̀ ń gbẹ́gi sàárè rẹ. Sòmọ̀pọ̀ ń gbẹ́ sàárè rẹ lẹ̀ díẹ̀díẹ̀ ni. Ìwọ sàmọ̀ ń gbẹ́ sàárè rẹ o. Ta ló sọ bẹ́ẹ̀? Anthony Joshua ló sọ fún Christian Pringle. Christian Pringle, ṣé mọ̀ pé àtà Tony Joshua tó bá ti di ọjọ́ kẹlò? Tó bá ti di ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà nílẹ̀. Òun gángan ni àgádá gidi ó gbàgbé àgbọ̀nbìrì ó farabalẹ̀ gbé ìjàkadì. Láàrin àwọn méjèèjì nìyẹn. Ìgbà tán ń fọ̀rọ̀ wérọ̀. Òun gángan ló ti jẹ́ kó yẹ pé ó ń gbẹ́ pósí rẹ lẹ̀ ni o. Ó ń gbé sàárè rẹ lẹ̀. Òun ní gbogbo ohun tó bá gbà lọ́wọ́ fún. Láti jẹ́ kó fi àjẹ Christian Pringle. Ìyẹn Christian Pringle gẹ́gẹ́ bí Anthony Joshua ti jẹ́ ká mọ̀. Ó ní òótọ́ ni mo bu ọlá fún ògbóǹtarìgì abẹ̀sẹ́kù bí ọjọ́ mo lè dé Àbáníà yìí. Ṣùgbọ́n lórí ọwọ́ tẹ̀mí gan wà, èmi gan gàgà ń pẹ́ẹ́sì. Ẹgbẹ́ ikún lérí tàkútẹ́ ń lérí. Ìpàdé dẹ́sí àlà. Gẹ́gẹ́ bí àwọn méjèèjì, gẹ́gẹ́ bá ti ṣe jọ ń lérí síra wọn. Ó lè mí náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ. Ẹjọ́ tún kún bẹ pàápàá. Òótọ́ ni pé Alessandro Iwobi. Òun náà ti darapọ̀ mọ́kàn àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Tó ṣe pé ìfẹsẹ̀wọnsẹ̀wọn tí wọ́n ti kópa fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti pín 100 níye báyìí. Wọ́n sì sẹlibrèti ẹ̀ lálẹ́ àná. Ká tó gbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀. Àjẹ́ pẹ́kọ́ náà tún máa kà á síwájú lọ ni àti síwájú sí. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹ̀jẹ̀ ń sọ fún apóni gangan ni. Àbóni kọ́ ni ọjọ́ 11 nínú oṣù kẹfà ni. Ká díjú ká ṣẹ́jú pé ọjọ́ ètò ń fò fẹ̀rẹ̀ náà nìyẹn. Ní gangan ni ìdíje fẹ́ yẹ àgbà ńlá ayé. Òní ò gbéra sọ lónìí ràbájìgá àti lónìí rẹgẹdẹ fín. Orílẹ̀-èdè United States of America. Ẹsẹ̀ lẹ́nì yóò tún máa gbéra sọ lórílẹ̀-èdè Mexico. Àtòrílẹ̀-èdè Canada. Aago mẹ́jọ alẹ́ òní gangan ni opening match. Òní ò gbìnàyà. Láàrin orílẹ̀-èdè Mexico àtòrílẹ̀-èdè South Africa. Ẹ̀ńtẹ́ tí ilẹ̀ pọ̀ aago mẹ́jọ alẹ́ òní ni ó bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn. Afarabalẹ̀ gbẹ̀yìn ti wà débẹ̀. Àwọn orílẹ̀-èdè bíi 48. Òun gangan ni ó lo dáúlà. Inú ìdíje fẹ̀yẹ àgbà ńlá ayé tọdún yìí. Yàtọ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà tá a lọ kópa ńbẹ. Bámi dáadáa, bàbá mi dáadáa. Bàbá bá ṣe lórí láti ìgbé àkókó. Ẹ bá ń kí coach experience. Àwọn tèmi ní ìgbé àkókó nìyẹn o. Mi ò ní wá yín tì. Bó o láà bá ṣe. Ẹja dojú ọjà kan lọ farabalẹ̀ polówó. Àwọn agbábọ́ọ̀lù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó kọnu kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea o. Ìyẹn kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ẹ̀yìn ló ń dàkùkọ. Toráyé àwọn Chelsea ti ń já gàgà. Ẹ má fọ̀ torí pé 44-440 ni. Àwọn owó gángan ni mò ń sọ fún. Àwọn bíi Michael Dasọfọ̀ tó gbogbo làrábọ̀ kí Mr. Rotimi. Up Chelsea. Fẹ́mi Firẹ́gbẹ́ gbogbo Chelsea Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension. Up Chelsea. Ẹ wo Victor James Osimhen níbi kankan rẹ o. Ta ló sọ bẹ́ẹ̀? Ààrẹ kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray. Àwa gángan ló jí àmà. Wọ́n yí. Àtàwọn ń dá ẹni látúntì mọ̀. Wọ́n lè mí gángan ó gbé sí ilé tí bí n bá tojú ọjà dé. Ẹja lọ polówó ọjà náà. Mi Prince Adéjúwọ̀n Adébànjọ láti ìlú Gbàrà òkè. Bàbá mi dáadáa Up Manchester United. Ògúndìrán Kọ́lá Wọlé Ọba sí òní nǹkan. Òun náà ń tẹ́tí ilẹ̀ pọ̀. Àti Ọ̀nàrẹ́bù Olúwatóyìn Victor Jaffet. Agbára tó gbé Manchester United dání nìyẹn. Gbogbo ara mo fi ń bọ̀ mo dé tán ẹ kú kalẹ̀.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
2: Emi omo yin na ni o Jolly Johnny mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya especially celery
3: S E L E R R I E salary
2: ah boda mi especially no di salary oya lopin igbiyanju especially turmeric
4: T U R N E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new Close Up Red Hot 130 Grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
6: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
7: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu
8: logo lo mo kuri abaduro to
7: ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun tegugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 091

0: 7 Abba Mixture. Rubinga. Ija wa ija osi. Always guide me.
1: Eka bakwada. Bose ma jani ya falanyo ye toyo. Ya jama. Koko igbe igbe agbe bolu. Yin ba international ti Kotira Masters koko won ti solo water wa yi tori ba meji ko o mo ka wo owo gangan ni won mo ka ajo FIFA won ti gbe jade pe lowo ta wa yi $355 million on gangan lo ti wa nkan le bayi gbogbo awon pe gbe agbawolu eleyi to yonda agbawolu won fun idije ti FIFA World Cup qualifier. Eba si gbagbe iko eyin ba ti Kotira Masters awon agbabolu oko kan na nbe ninu awon to lo soju lasiko qualifier o wa lakale o won ni $2,360 o ngaga lo wa fun agbabolu kokan seri pe koko awon agbabolu ti so lowo ta wa yin won wa je ka mo pe $100 million o ni won gbe kale fun awon agbabolu awon oko egbe agbabolu eleyi to yonda agbabolu won lasiko World Cup qualifier. O tu wa gbe £250 million. $250 million kan. O tu ti wa legbe kan o. Ba awon agbabolu tabi ko egbe agbabolu. Eleyi to se pe awon agbabolu won tu kopa nu dije fe yagba nla aye tode. A je pe lowo ta wa yi. Nkan ti se melo melo. Gege bi nkan se lo niyan. Gege bi ajo FIFA. Gẹ́gẹ́ bí àgbéjáde lè tí wọ́n gbéjáde láwọ́ tá a wà yìí wọ́n ní àgbéjáde yìí òun ló wà lára ètò ìròyìn lágbára eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ lọ́wọ́ tá a wà yìí gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn òun lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ wọ́n bí dáadáa láṣẹ KSC àmì gbogbo kárí àkókò up gunner ogun 19 gbogbo rárá mọ̀ kí mi ò ní wá etí ẹjẹ́ kó mẹ́ ìyẹn tó lọ bí àwọn gẹ́dẹ́gbẹ́ níyà tó bá lára fáláàrin gbogbo olú ọ̀wọ̀ adéwálé màsà gbogbo olú àjẹ́ àwọn gunners tó gàgà ń pẹ́sì láti bẹ lọ ibo ni ìbá tún balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀ òkè náà ó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ ń sáré lọ sí abala bóyá lẹ́mọ̀ abala bóyá lẹ́mọ̀ eléyìí táti máa ń jẹ́ kẹ́rin yìí tiwọ́ mọ̀ gbogbo bí nǹkan tún ṣe ń lọ sí ẹ̀yin olólùfẹ́ Lionel Andres Messi bá ti ẹgbẹ́ bàbá Mateo kíngíkíngí kẹ́ngẹ́kẹ́ngẹ́ aráabí tún mi àmọ̀ lánàá ó mi àwọn fún orílẹ̀-èdè Argentina nígbà tí wọ́n kojú orílẹ̀-èdè Iceland inú ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbáradì fún ìdíje fẹ̀ yí àgbà ńlá ayé ni òní ni ó bẹ̀rẹ̀ aláre ó farabalẹ̀ máa ju àgbà nǹkan ó gbé nǹkan àná ìdíje fẹ̀ yí àgbà ńlá ayé orílẹ̀-èdè wo gangan lẹ́yìn ń tẹ̀lé ìgbà tí ò ti sórílẹ̀-èdè bàbá ńlá bàbá mi ń bẹ̀ nàìjíríà eré gbogbo ẹsẹ̀ wìtì àtìlẹ́yìn mi fórílẹ̀-èdè portugal àti orílẹ̀-èdè faransé ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àmì àti àmì ẹjẹ́ ń lọ sábàlá bóyá lẹ mọ ọjà rẹ kí n tó máa kúrò lórí ètò láàárọ̀ tòní bóyá lẹ tiẹ̀ mọ̀ pé àpapọ̀ àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lè tó ti gba ìdíje ti UEFA champions league wọ́n ń lọ bí 24 teams àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 24 lọ́lọ́run ti kádàrà pé kó gba ìdíje ti UEFA champions league ibi tí a ti rí jàgà bá ala madrid ni wọ́n ti gba 15 titles AC Milan ti gba méje ikọ̀ bayern munich àti liverpool ti gba mẹ́fà tó ń gbọ́ mi mr taiwo gbogbo àdàbà àwọn ti dortmund yẹn ẹ̀kú daula ikọ̀ barcelona ti gba márùn-ún ajax amsterdam ti gba mẹ́rin inter milan manchester united àwọn dúró sórí mẹ́ta mẹ́ta àwọn oní méjì méjì rèé ikọ̀ juventus benfica chelsea nottingham forest fc porto pfg back to back ni ó ga yàtà àwọn ẹlẹ́yọ kọ̀ọ̀kan rèé borussia dortmund celtic hamburg steaua bucharest aston villa red star belgrade feyenoord psv eindhoven àti kọ́ manchester city bó o bá gbórúkọ tíìmù ń bẹ̀ ẹ̀ tí ìgbà champions league ni ẹ o ẹ̀yin lẹ́ mọ̀ àbẹ́ anybody wí jẹ́jẹ́ mọ̀ rigo bato song àti sinidinsi náà àwọn ló sì gba red card tó pọ̀ jù lọ́nà ìdíje fẹ̀ yàgbà ńlá ayé o rigo bato song ó gba tiẹ̀ nínú ìdíje fẹ̀ yàgbà ńlá ayé ọdún 1994 against brazil ó gba ẹlẹ́ẹ̀kejì ní chile 1998 sinidinsi náà ó gba ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n kojú orílẹ̀-èdè chile nínú ìdíje fẹ̀ yàgbà ńlá ayé ọdún 1998 ó jáde France 98 ko yi. Sinidin Sidan, o n gba ti e. Nigba ti won kojo lede Saudi Arabia lodun 1998. O gbe lekeje. Nigba ti won kojo lede Italo lodun 2006. Gege bi nkan se lo were were fa passport. Afara bale badogba. Je je mo pe fastest red card. Iye red card ele to yara julo nu dije fe yagba laye. Ta lo gba orilede wo gangan ni odun wo lo waye. E pade mi la ro la. Aro la ko lojo jima ni a tu gbera wa trabaye titi ola o 09021077719 o ganga ni number me fun ikede ati polongo oja ni o se koko se pataki ni oye ta yoruko mi lo nje be faka sport e ja ma gbianju ka ma sere idaraya yoku daro la e ko kale
2: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
4: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògo ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògo lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògo, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọyọ fẹ bèèrè kankan bọ fẹ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ bèèrè lọwọ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nìran ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìnrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọ̀ ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa wa bẹẹ ni nkan kan oni yọ wa lẹnu ninu egungun ara wa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, 07-60-60-64-19, alafi arawo ni bifi abia,
6: Aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tinan fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wono di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti an pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
7: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
6: gas
7: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
6: kini o ko ma se pe fe gbe won mara o
7: ni ki won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
6: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die die bawo won se
7: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa niyan sa
6: ikini idi ti e fi se ba npe ka won koko san wule die de to di pe egbe oja fun
7: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
6: eleyi
7: yo le mo sanwo lo so ti olotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
6: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
7: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin lamu rara
6: nibo ni office yin
8: office wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
7: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
9: e pe CDK sorry number yi 07074542995 lekan si 07074542995

0: ẹni ka ilé ẹrin wo
1: atapa kò sí ọwọ́ dìlàgbà
0: ẹni lè lọ.
2: Pàdélé tí ó bọ́dọ̀.
1: Èyí ni gbogbo ẹbí orí ọmí
0: àti ayé gbé of Okusa quarters
1: àpùgbà àkókò Ondo State
0: fi ń pe gbogbo ènìyàn
1: síbi ìsìn kẹ́yìn
0: màmá àti màmá màmá wa
1: late princess Rhoda
0: Ọlọ́run rínú orí ọmí
1: ní ayé gbé
0: lẹ́ni tó sùn nínú Olúwa
1: lẹ́yìn tí wọ́n lo
0: ẹ̀tàdínní àádọ́rùn ọdún láyé
1: 87 years
0: Wednesday 10th June 2026
1: ní traditional dance gbogbogbo
0: yóò wáyé
1: káàkiri ìlú àpùgbà
0: ní aago mẹ́rin ìrọ̀lẹ́
1: tó bá di Thursday 11
0: yà ògbé ara màmá kúrò ní
1: St. Louis Hospital mortuary
0: ọ̀wọ̀
1: lọ́sọ́jú ilé rẹ̀
0: Okusa quarters
1: àpùgbà
0: ní aago mọ́kànlá àárọ̀
1: tí àìsàn ayẹyẹ onígbàgbọ́ Christian wake up yóò wáyé ní
0: aago mẹ́rin ìrọ̀lẹ́
1: tó bá di Friday 12
0: láò ṣe ìsìn ìsìnkú
1: ní Emmanuel Anglican Church
0: Okusa
1: àpùgbà àkókò
0: ní aago mẹ́wàá àárọ̀
1: 10 a.m.
0: tí ayẹyẹ wẹ̀jẹwẹ̀ máa tijọ́ ẹni ọmọ sin yóò bí wọn
1: yóò wáyé ní pápá ìṣeré Community Comprehensive High School
0: arárọ̀mí àpùgbà àkókò
1: káyọ̀ màmá
3: ọmọṣọlá ń wẹ̀rù kù ọ̀nà ọmọlílẹ̀ àdodo ekù dùdù ekù bùlù láti wọ̀nà àbẹ̀jọyè ukùkù ọ̀kadì ukùkù ooooyè
1: mú. Tolú Oríyọmí
0: ló ń kéde
1: lórúkọ gbogbo ẹbí pátá.
4: Ondo South ọ̀rọ̀ wa ti dayọ̀. Ẹni tí a lè sáré bá tí a lè dúró dè tó ṣe é gbẹ́kẹ̀lé ló yẹ ká yàn sípò gbogbo ohun tá a fẹ́ kíjọba àpapọ̀ ṣe fún wa ní ọmọ wa Professor Dayo Faduile OON ti pinnu láti jà fún a sì gba ẹ̀tọ́ wa fún wa from medicine to public service from academia to governance he has shown character capacity capability laced with experience Yàrá Ondo South Ìlàjẹ Ẹsẹ̀ Odò Ìlọ́lújẹ Òkègbó Òkìtì Pupa Ìrèlè Àtòdìgbò àkókò ti dé o láti yan ẹni tí lòun fẹ́ ẹni tọ́lọ́run gan yan Professor Dayo Faduile OON ẹni tí ń díje fún Senator Ondo South lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC ló yẹ kó máa ṣojú wa nílé aṣòfin let us vote for experience competent and effective representation on Saturday June 20, 2026 during the Ondo South Senatorial District by-election ẹ má ṣe èméjì ẹ jáde lọ́pọ̀ yanturu ẹ dìbò fún Professor Dayo Faduile OON ẹ wá rántí o bẹ́ẹ̀ bá fẹ́ dìbò ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀

0: Kure, are you ready for a life-changing encounter? The moment of divine visitation is here. Praying for a breakthrough, trusting God for healing, restoration, open doors, or fresh encounter with God. Then get ready for an extraordinary move of God at the Akure Apostolic Visit. Come Friday, June 12, 2026. God's servant, Apostle Jide Ojo will be live in Akure at New Reality Christian Center for a life-transforming gathering where destinies will be aligned, burdens will be lifted, and lives will be changed by the power of the Holy Spirit. This is more than a meeting. It is a season of revival and prophetic impartation. Don't come alone. Invite your family, friends, and everyone who desires a touch from God. Morning session starts by 9 a.m., while evening session starts by 4 p.m. West African time. Venue, Workman Building, adjacent Danjuma Junction, Ondo Road, Akure, Ondo State. Come expectant, come hungry, come ready for your next level. Be there.
1: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se damo Maggi chicken flavor si oya espelli celery
2: SELERIE salary
1: boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: TURMERIC turmeric
1: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
2: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
4: Jẹ́ka fetísí ìkéde pàtàkì yìí o. Léyìn tí kìí ṣe ìpolongo ọ̀rọ̀ òṣèlú. Àwọn àgbààgbà tí ò fẹ́ kí nǹkan ó bàjẹ́. Tí wọ́n ní èrò rere fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹgbẹ́ PDP. Ìlómànìkà sọ fún gbogbo ọmọ ẹgbẹ́. Wípé ẹgbẹ́ wọn kò ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan títí di àsìkò tí a fi ń ṣe ìkéde yìí. Wọ́n ní ẹgbẹ́ tó ní National Body pẹ̀lú ìkọsílẹ̀ rere. Ẹgbẹ́ PDP. Nítorí dẹ́, kò sí bí ẹgbẹ́ yìí ṣe wá lè jọ́ pẹ̀lú ẹgbẹ́ míì. Káwọn àgbà ṣànkù-ṣànkù àtàwọn tó wà ní National Body ó mọ̀. Torí ẹ̀ ni wọ́n ṣe ní ká kéde ẹ̀ fún yín pé kò sẹ́ni tó fàyè fún ẹgbẹ́ APN ní ìpínlẹ̀ Ondo tàbí ìpínlẹ̀ kankan tàbí ẹgbẹ́ míì láti lo orúkọ PDP fún ohunkóhun rárá. Bóyá ní collectively ni tàbí individually. Tó àwa ń fi àsìkò yìí kìlọ̀ pé kí kálukú dúró láyé ara ẹ̀. Láì kò wá da ìyẹn fún gàrí papọ̀ mọ́ tèlú bọ́. Àgbàdo máa jẹ́ àgbàdo kọ́kà sì máa jẹ́ ọkà. Èwo wá ni ti àgbàdo kà? Torí dẹ́ kí gbogbo àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ PDP ó lọ dúró gbọ́in lórí ẹsẹ̀ ara wọn láìyẹ. Àsìkò ìmúra fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní 2027. Tó olùkéde ni Mr. Sadiq Fatai, alukoro fún ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ondo.
5: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
7: Ẹ̀kọ́ wá mi o, ìmọ̀ kọ́ lórí o. Ẹ̀kọ́ wá mi, ìmọ̀ kọ́ lórí o. Ẹ bá mi kí káàbíọ̀ sí aláyẹ̀rọ̀ à. Ọba dọ̀gba aládọ́gbọ̀ ìmọ̀ ògúnládé aládẹ́lù sí CFA. Ọ̀kadẹ́pẹ́ lórí. Ké bàtà ké pẹ́lẹ́sẹ̀. Ọ̀dúndùn kejì. Dẹ́jí àpamọ́ kùlà. Ọ̀fà prayer kingdom. Ọ̀rúnmọ̀kànlá gbáko lè yí. Ọba aládọ́gbọ̀ ìmọ̀ ti gorí ìtẹ́. Ìṣe ká.

0: tókè. Orí adé rẹ ti kó ọ̀lú àkọ́rẹ́.
1: Látún
0: lọ́sì.
1: Kàlábí àjọba.
0: Olúlé àtọ́lọ́jò.
1: Ọ̀gàrẹ́ rọ̀ Alárùn.
0: Wọ́n ti pẹ́ dúnmọ̀kànlá lórí ìtẹ́dẹ́jì.
1: Wọ́n pẹ́ pẹ́ pẹ́.
0: Fọ́nì kése.
1: Ọgbà ọdún lọ ni
0: òkèrè dúró dìbí dìbí.
1: Bẹ̀rẹ̀ kàn sí kábíyèsí.
0: Àkọ́rẹ́ bá yọ.
1: Mo kú oríire.
0: Àwọn àṣọ̀pá gbàjágbẹ̀ fọ́mọ̀rẹ́ dúdú.
1: Ó bìdọ̀ bìdọ̀ márùn-ún mi dára kù.
0: Ààrẹ mọ̀dẹ̀ dálé mọ̀rẹ̀ rọ̀ gírí.
1: Àgbà mojù mú òkú bá òkú sèyí.
0: Ọmọ àmọ́ mo rúkọ kẹ́ ìyẹ́rẹ́ àkárún fi àná.
1: Ẹ̀jẹ̀
0: èmi ọ̀nàrẹ́bù Abiodun Akinwumi.
1: Malarabe
0: ikọ́mi rẹ̀.
1: Kẹ́ẹ̀bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀.
0: Lẹ́bọ̀ kẹ́ni akọ́ba dọ́gba Ládétò Ìbò.
1: Fọ́dún mọ̀kànlá.
0: Ogorí ìtẹ́ àbárẹ̀.
1: Ọba Kọ́sẹ̀gbẹ́ Igboro Lágúnlẹ̀ Oyè.
0: Ọba Ládétò Ìbò ọmọ rárá rin wọ lójú kéde yìí o. Ọpọ́dún mọ̀kànlá lórí ìtẹ́.
2: Ọmọ rárá rin ọwọ́ lójú kéde yìí o.
0: Kábíyèsí.
1: Ọba Dr. Ládétò Ìbò Ògúnládé.
0: Aládélùsì CFR.
1: Bréjì tilẹ̀ Àkúrẹ́.
0: Ọpọ́dún mọ̀kànlá.
1: Pé kábíyèsí.
0: Lákúrẹ́ olóyè mẹ́kùn.
1: Ṣé gbọ̀pá ṣẹ́ oyè.
0: Congratulations.
1: Àsìkò rẹ lórí ìtẹ́.
0: Àkúrẹ́ arójú.
1: Ìlú ara yè.
0: Kètèkétà ọmọ Àkúrẹ́ pátá.
1: Mọ ipa pàtàkì.
0: Òkó ṣe yìí.
1: Nínú ètò ìdàgbàsókè ìlú Àkúrẹ́.
0: Gẹ́gẹ́ bí alága.
1: Ìgbìmọ̀ lọ́ba lọ́ba tẹ́lẹ̀ nípínlẹ̀ Ondo.
0: Ọdún mọ̀kànlá kọ ẹ́ àbí Bréjì tilẹ̀ Àkúrẹ́.
1: A tó bọ̀ jẹ́.
0: Ọdún ìlọsíwájú.
1: Pẹ̀lú ìgbéga
0: Àkúrẹ́ lépa.
1: Àjùmọ̀ṣe ìrọ̀rọ̀ ìlú.
0: Ọlọ́run fún kábíyèsí.
1: Lámì gígùn.
0: Káde túbọ̀ pẹ̀lórí.
1: Ké bàtàkì pẹ́lẹ́sẹ̀ ọba rẹ̀á.
0: Imperial Majesty.
1: Ọba Dr. Ládétò Ìbò Ògúnládé Aládélùsì.
0: Bréjì ọba Kúrẹ́ Kingdom.
1: Ọmọ owó ọmọ ẹkọ náà pé.
0: Ọmọ àgbógbó mọ̀jà ogo mọ́ ni burúkú
1: orí. Ọmọ òpinya ọmọ pé bá ọmọ kárí gidi sọ́mọ lóde ẹsẹ̀.
0: Kí àjọ rẹ kẹsẹ̀.
1: Ọmọ bíbí ọlọ́jà kó mẹ́tò oṣù gbàdí.
0: Ẹ̀jẹ̀ àbálẹ̀ Fẹ́mi Mẹ́sẹ̀.
1: Lẹ́fọ̀.
0: Kémi Akọ́ba Ládétò Ìbò.
1: Òun kú ayẹyẹ ọdún mọ̀kànlá lórí oyè.
3: Àwa Miébú Gavina, Gavina Lucky, Orímísà Ayédàtiwa,
4: ẹ kú iṣẹ́ o bàbá ọmọ.
3: Ṣèbẹ̀ ìrántí àjọ Ondo State Agency for Road Maintenance and Construction. Òsámkò ni mò ń pèrè yẹn. Àwa gangan là ń ṣọ̀nà tọ́nà ṣe yí káàkiri ìpínlẹ̀ Ondo. It's our duty to construct and maintain good roads across Ondo State. Our track record in the past government speaks for us. Iṣẹ́ wa ni láti gbéṣẹ́ ìjọba tó bá wà lápẹ̀rẹ̀ yọ. Bọ́dọ̀ bá dọ̀rọ̀ kí gbogbo ọ̀nà yọkùlẹ̀lẹ̀ létí road ojú ń gbèsè.
4: Àmọ́
3: a kì í gbé wá tí rodò gbẹ̀yìn báyìí ọjọ́ pẹ́. Ìjọba ìpínlẹ̀ Ondo ti dẹ́yẹ sí wájú ojúmọ́ làwọn tọ́rọ̀ kàn ń fọwọ́rọ́ wa sẹ́yìn bíi pa àwárí.
4: Bẹ́ẹ̀ sì
3: ni loaded with professional engineers. Kò dáa kí irú àjọ Òsámkò mọ bẹ́ẹ̀. Ká tún mọ pàwọn káńgi lágbá ṣẹ́ṣẹ́ látòkè òkun tàbí ilé òkèèrè wa. Àwọn àrọ̀jọba ìpínlẹ̀ Ondo. Lábẹ́ ìṣèdarí Gọ́vnà Lọ́kì Orímísà Ayédàtiwa.
4: Pé kẹ́ẹ̀rọ ti wa lápá bí kẹ́ẹ̀rọ wá rẹ o.
3: Àjọ Òsámkò ń bẹ́ẹ̀lẹ̀ ojoojúmọ́ láti ṣe gbogbo ọ̀nà ìpínlẹ̀ Ondo kó dúró déédéé.
4: Mi wili.
3: All of us at Ondo State Agency for Road Maintenance and Construction warmly congratulate the newly appointed head of service, Chief Ṣẹ́gun Odúsọ̀yà. Indeed, you are a round peg in the round hole and we are wishing you a fulfilling service year.
4: Ẹ kú oríire o, Chief Ṣẹ́gun Odúsọ̀yà.
3: The Òsámkò Staff Advocacy Group announcer.
5: Go to glory.
6: Calls to glory.
5: With gratitude to God for a life well spent, the family of Olatunji and Adeyemi announced the glorious transition of our beloved wife, mother, sister, and friend, Dr. Christy Adebukola Olatunji, who departed this life at the age of 54. Burial arrangement, Thursday, 11th June 2026, at 10 a.m. Body depart Federal Medical Center, Owo. 11 a.m. lying in state and farewell service at Sport Complex before the Guapo Technic, Owo. Interment follow immediately at St. Patrick Church Cemetery, Owo, Ondo State. She survived by her husband, children, siblings, and loved ones. May her gentle soul rest in perfect peace. Amen. This announcement is powered by the Academic Staff Union of Polytechnics, ASU, Rufus Guapo Technic, Owo Chapter.
7: Olun ti ri angeli gba ninu e.
8: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: S-E-L-A-R-R-I-E. Sálárì.
8: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́kùn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
10: T-U-R-N-E-R-I-C turmeric.
8: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
11: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
12: People get to make fun of our tooth gap. Let's have a talk.

0: ẹ kò juma
1: mọ.
0: Ẹ kú lé láàárọ̀ yìí gbogbo ẹ̀yin èèyàn wa.
1: Ní gbogbo ibi kíbi tẹ̀ tí láǹfààní àti máa gbọ́ àlóòrọ̀ yìí láti ń sọ pé ojú rẹ̀ mọ yín lónìí o.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
1: Bẹ́ẹ̀ ni lórí ètò yín ètò wata ni máa mú àwọn kókó tó bá suyọ̀ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa sí etí gbọ́ yín láàárọ̀ tòní àti ru àwọn ìwé ìròyìn débi bà gẹ́gẹ́ bí ṣe wa.
0: Ó pọ̀.
1: Ká máa mú un láwẹ́ láwẹ́. Ké a sì máa ṣí i. Bẹ́ẹ̀ ni lẹ́jẹ̀wọ̀n.
0: Bẹ́ẹ̀ni.
1: Nítorí àkókò wa.
0: Àdá tó mi.
1: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì ló sọ pé àjọ ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ológun àti àjọ àmọ̀tẹ́kùn pẹ̀lú àjọ fijilantè ti ìbílẹ̀ inú mọ̀ ti ṣe àwárí oríkò níbi tí àwọn kọ̀nà sí ajínigbé tí wọ́n forí mù sí ní oko ọba lè tó wà láàrin ìlú Ìrèlé nípínlẹ̀ Èkìtì àti ìlú Ogbè ní ìpínlẹ̀ Kogi lásìkò ìgbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀hún tí wọ́n tú gbogbo àwọn igbóná yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn méjì tó wà lákàtà àwọn ajínigbé ẹni Lọfa Solomon ẹni ọdún 35 àti Blessing Kingsley ẹni ọdún 37 ẹni wọ́n rí gbà léyìí tí àwọn ajínigbé tí wọ́n ti kó ní papámọ́ra kó wọn sábẹ́ nínú àtìjáde tó taari síta ẹni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ní àná ọjọ́rùn ló ṣe àlàyé wípé àwọn wọ̀nyí ni wọ́n rí o lásìkò ìgbà tí wọ́n tú gbogbo àwọn inú igbó náà yẹ̀bẹ́yẹ́bẹ́ ó ní bọ́n ṣe ń fojú kan àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú àwọn afurasí ajínigbé náà iná ṣínà ìbọn bo àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún léyìí tó sì mú kí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ráì kan mú lára àwọn afurasí náà tí àwọn tó kù tí ó ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ń bẹ́ lúgbó bó tilẹ̀ jẹ́ wípé àwọn méjì tó wà lákàtà wọn ni wọ́n rí gbà wálé láì farapa rárá o pẹ̀lú ìwádìí tán ṣe ló fi hàn gbangba wípé Lọ́fà Solomon àti Blessing Kingsley ni wọ́n jí gbé nígbà tó wà lẹ́nu iṣẹ́ wọn ní ilé ọtí kan ní àtọ́npẹ̀ ní Àlùtábà tó wà ní Ìkòyí nípínlẹ̀ Kogi ní ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tí a wà ní nǹkan aago mẹ́sàn-án alẹ́ àwọn wọ̀nyí ni wọ́n ṣe àlàyé pé àwọn jàǹdùkú náà wọ́n tó bíi mẹ́jọ ní etán di ìhámọ́ra ogun pẹ̀lú ìbọn léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n yí ilé ọtí ọ̀hún po náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn sáfẹ́fẹ́ o wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ki àwọn méjì ọ̀mọ́lẹ̀ tí wọ́n kó wọn lọ sínú igbó nígbà tí àwọn tó kù ní ilé ọtí ọ̀hún tí ó ń gbìyànjú àti jàjàbọ́ tí wọ́n sì sá lọ mọ́ wọn lọ́wọ́ lásìkò ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò afurasí náà Abubakar Kabiru ó jẹ́wọ́ pé lóòótọ́ ni wọ́n wo ìwà ọ̀daràn náà ó sì tọ́ka àwọn méjì náà léyìí tí wọ́n rí gbà lákàtà wọn wípé àwọn ni wọ́n jí wọn kó o pé nígbà tí àwọn ikọ̀ wọn tí wọ́n lọ sí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ òòjọ́ wọn àwọn afurasí ọ̀hún ni afurasí náà ló dárúkọ àwọn méje tó kù tó jẹ́ àwọn ikọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ láàbí náà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti kan lu pápá gbogbo ọ̀nà náà sì ń sọ báyìí láti rí i dájú pé gbogbo àwọn tí ó ti fẹ̀ ìrìn náà ni wọ́n rá mú o nígbà tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Fàlàdé Adégúnròyìn Michael tí ó ké sí gbogbo àwọn èèyàn pé kíkálukú odò ìlú lálákàn fi ń ṣọ́rí o kí wọ́n sì ṣe déédéé nípa ọ̀rọ̀ ètò ààbò àti wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè gbógun ti ìwà ọ̀daràn àti àwọn ọ̀daràn gan nípínlẹ̀ Èkìtì tẹ́ ẹ bá fẹ́ ka ìkú ẹ̀ má ṣàkèrè ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ ẹ̀ náwó sí.
0: Pẹ̀lẹ́kuṣẹ́.
1: O ṣeun.
0: Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè yìí tó sì tún jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC yìí Atiku Abubakar ló mọ̀ ti képe ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pé kó yá tètè gbé ìgbésẹ̀ ní kankan o nítorí oríṣiríṣi àkọlù èyí tó ń ṣe gbọmọgbọmọ sí àwọn iléèwé ní orílẹ̀-èdè yìí ó ti ń kọjá ohun à ń fẹnusọ o onítorí pé bí ìgbà tí wọ́n bá mọ̀ọ́mọ̀ láti dojú ẹ̀ka ètò ẹ̀kọ́ láti dojú rẹ̀ bulẹ̀ ní gbogbo eléyìí ló ń rí àti pé kò ní jẹ́ kí ìdàgbàsókè kó dé bá orílẹ̀-èdè Àtíkù wá képe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé ẹ tún wo irú nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ní iléèwé girama èyí tó ń bẹ ní ìlú Kebunu ní ìjọba ìbílẹ̀ Kàbàbunu ní ìpínlẹ̀ Kogi òun ni eléyìí tá a sì ń jẹ lẹ́nu àti ìjẹ́ tán ní eléyìí ló tún ṣẹlẹ̀ báyìí níbi tó ti jẹ́ pé àwọn agbébọn wọ̀nyí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n lọ pa èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà iléèwé ọ̀hún tí wọ́n sì tún kó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé tí wọ́n kó wọn lo oni iru gbogbo nkan ti o nsele yi o ma ti bere si ni di nkan to je pe o ye ki ijoba apapo orilede yi ko mu ni okokodo nitori pe idagbasoke orilede o da lori eto eko o ati pe awon omo ti won ji gbe won yi awon gan ni ojo la orilede Nigeria nitori na nse ni ki ijoba ile yi ki won ya tete wa nkan se si o ekurere iroyin na e ko ja lo sinu we iroyin punch
2: jo kerubu ati serafu dijoba ibile odigbo n pe gbogbo lori jo ati asoju jo kankan pelu gbogbo eyin ranse olodun to kepe majem mose orumolade ton lase si bi apero ati ipade lapataki ti yo mu ayipada to wonu se ranse wa ati ipinle wa lapapo gege bi ati mo pe iran kan parapo won mole o se pataki fun gbogbo lori jo kerubu ati serafu to wa ni ijoba ibile odigbo lati farahan si bi pade adua to ma waye ni monday ojo karodilogun osu kefo odun 2026 ni dede ago mewo owo lo ma waye gbagan lajo ebenezer sacrestianes odole odigbo ta lo ti ma waye bi ati nreti awon ilu won yi igbowo Ajue, Akitola, Ore, Kajola, Araro Miobu, Otolan, Onisere, Gegebi eti mape ijo CNS, Ajumase gbogbo wa ni. Ewa kajo gbe laruge ninu ifumaso kan ti o mu itesiwaju nla de gbogbo awon ijo wa. Mo gbagbe Monday 15 June 2026 by 10 a.m. ni o. Eda Apostle Adiroje JP, Eda Apostle Olariwaju, Eda Apostle Akinibi, ni reti lati gba gbogbo yin lalejo. Fala yi lekunre le ma pe sori 08034407451 at 08034408790. Aparapo CNS odigbo local government committee. Awon lori akede.
3: Bẹ́ẹ̀lú lẹ̀ olójì ti rọ́kẹ́kẹ́ rọ́kẹ́kẹ́ nítorí ìsìnpẹ́ rọ́kẹ́kẹ́ rọ́kẹ́kẹ́.
4: Wuti ni boloda.
3: Sepo ti igbo.
4: Wipe kini.
3: Wipe ilu le oluji ti ro keke ro keke. Nitori is the imperial majesty oba Dr. Olufade ni Adetimeyin. Dimoko the second. Dijegun. Ampara Mortal of the Oluji Kingdom. To shayeye odun kewa lori ite gbogbo legbejegbe ti maso. Ilu tin dunyungba. Ni ilu Ijefon. Eyi la wa egbe APC. Lokunrin ati lobinrin. Lori le lalejo. Ni gbogbo wodu ni joba bile le oluji oke ego. Finki oba wa olorire. Oniwa tutu bi adaba. Oba to nle pa on rere. Fun ilu ati gbogbo eniyan. Gbongbon ni awa omo egbe APC. Duro ti ijoba yin. Asimo wipe eko wa dele leri lase eduwa kabiyesi ododun ni sapo nruwe ododun loro ngbona to ba di lamodun ka jo fa iku dagbera bakano lanki awon oloye giga awon igbime seto ati gbogbo mo bibi o ijefon ni loko lodo leyin odi ku orire to ba wa ile oluji oni baje o ipinle ondo oni daru ami
5: right honorable jerome olorun yo lemi apc chairman ile oluji oke boluku government and honorable ola oluwa kindoli re honorable commissioner for budget and economic planning ondo state announcers
6: Daddy Junior Joe Jensen ma Jimmy Kale gbogbo e na ojuseju meji lo
7: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
6: Fimile jare.
8: Digo tap apaka su yo tun se gori.
6: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
7: Nbo lo nsa lo.
6: Duro na Daddy Junior ogbon wo lo da.
7: Emi na ko. Isowo Vigo Kababa capsule ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi idani.
6: Eh.
7: Beni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma woke. Finu ka bi o se Okele kai Vigo Kababa capsule iru kan so won lawujo okuta ile ise Ayo Aba Health Limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 08038606858 le kan si 08038606858
9: Kò sí irú agbára tàbí ìṣòro ohun àjálù tó lè dúró níwájú Jésù. Ọlọ́run aláàánú ti ṣe tán báyìí láti nawọ́ agbára sí ìlú Ìgbàrà òkè. Ìgbàrà òkè Restoration Crusade.
10: Ìjà yìí tèmi kọ́ o.
9: Christ Living Spring Apostolic Ministry Global Outreach, Lagos, Nigeria. Clam Go in conjunction with Christian Association of Nigeria. Ni Igbara Oke, Ondo State. Wo fi akoko yi npe gbogbo eniyan. Gbogbo eni ti nwoju Oluwa fun ohun rere kan. Wa ri Jesu nibi soji olojo meta gbako. Eyi ti o bere lojobo ojo kejidinlogun titi di Saturday ogunjo osu kefa. Thursday 18th through 20th June 2026. Eyi ti o waye ni papa isere St. Peter CSE Primary School Igbara Oke Lagogo marun irole lojojumo 5 p.m. daily Olusu agutan wole Oladeyin ati ogoro awon ni ami ororo Olorun mi ni Jesu yo ma lo the Wellbeing Ministers Conference Youth Seminar Deliverance and Healing Session Welfare Materials you can watch us live on Facebook and YouTube at Clam Go TV
11: ẹkú dédé wòye o ẹyin tèmi nílùú Àkúrẹ́ èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o sí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park nọ́mbà mi rè 07065326843 tọ́n bá rí wo obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pèrọ níṣẹ́ wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tàbóbìnrin tó ń ṣẹ̀yọ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn kílẹ̀ tó mọ́ wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tí kan oṣù rẹ lẹ́ni tàbí ó dín máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé máa bọ̀ lọ́dọ̀ mi àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí máa bọ̀ kí n fi fún ọ tàbí ìwọ tára ń jájẹ ni ara ń yún ọ ni inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń data sọ lára wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Elédùmọ̀ rẹ̀ ìwọ yóò rí ìwòsàn nọ́mbà mi rè lẹ́ẹ̀kan sí 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 iléeṣẹ́ wa ó wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park Bẹ̀lẹ̀ ti máa wa ẹ ṣe.
12: Ẹ̀ka tó ń mójú tọ̀rọ̀ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation àbí àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank lórí akéde ẹ̀ pé nípa Project ìpèsè omi nípínlẹ̀ Ondo. Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tómi máa ma gbanú rẹ̀ kalẹ̀. Ó sì rí àwọn ilẹ̀ tàbí ọ̀nà tàbóko tàbí dúkìá. Ṣíṣe yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún. Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́ sùn ti wà. Ìbẹ́ ìjẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ṣe àṣemáṣe kan. Nípa ìṣekúṣe ìwàkúwà. Nípa rírà àti títà tàbí ìbáṣepọ̀ tó lòdì. Ẹ wá fẹjọ́ sùn ọ̀gá tí ń bẹ̀ ń bẹ̀. Tàbí kẹ́ ẹ kọ́ sínú àpótí ìfẹjọ́ sùn. Ní ìta ti pèsè sáwọn ibùdó iṣẹ́. Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá. Tàbí kẹ́ ẹ pe nọ́mbà tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín. Ìyẹn 08-06-266. Tàbí kẹ́ kàn sí wa ní complaints.awssbiu@gmail.com. Tó Onírèbù Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé FCA Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene. Èló ni ká kéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kì orí mi sàn ayé dàtí wa. Fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo. Ó dàtí wa. Ó dìrọ̀rùn.
13: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
14: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákè jádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixure.

0: Abiodun
1: Ayade
0: ijọba ipinle Kogi lo mo se be bura wipe won ri pe idajo ododo waye lori awon kolo ti lagisare idana to se akolu si ilu iluke nijọba ibile kababinu nipinle Kogi ton gbe mi awon meta ninu ilu ohun commissioner fun oro iroyin ati ibara ilu soro fun ipinle Kogi ni Kingsley Fanwo ilu mo se be ti o fi owo ohun gbaya to si dawo yin loju na ti jade to tari sita lana ojoru ni ilu lokoja gege bi iroyin leyi ti ajo oniroyin ni ilede Nigeria bi won se dari re sita fawo ohun lo kan ron keke pe ijoba ohun lo tawo gba iroyin jaya nipa akolu na pelu ibanuje leyi ti won si kedun pelu awon molebi awon to jalai si ni ilu iluke ohun ati gbogbo ekun bunu lapapo be ni o kan ron keke pe awon to se akolu now in one debate once you wash or mulugu really let you see I don't know you long don't see mobile be a one mobile she it will don't like it want to do the room can get what she so only I want down to go in number as Nico I want a kakona wanu boku to the wipe I want a shaw labu ti wan si di ti wan wako pelu wan jok kese bau shoku to pelu bon si shina yi bambora wan o wa si sada ankata a wane shaw labu le ti wan dro de de a wan mo logun ti wan si shibè ti wan dro gege bi a koshe mashe ati a jok vigilante a wan de ibile ati a wane shaw labu minan ti o ti wan fi pagidi na bi wan ba shiru ogun logo a wan a kako ti shi yi dan wo wa ki won ba ba se ru won wonu gbo le to je wi pe ogun ati ote ibe ibalejo ogun dalumi lo nigba to so wi pe pelu ibon ati kan ja ogun le to duro dede pelu kiko se mose ti awon omo ologun ohun ti won se be tan gbe dani pelu igboya lori pe awon eso alabo na won duro dede won se wale in lo mo se be ti o mu ki won se aseyori nipa dido la gbogbo awon akeko ti won tin ko wonu gbo na pada wale layo ati alaafia lai fara ko enikan ninu won lasiko igba ti won sise ohun ani awon eso alabo en won ran enikan lorun osan gangan lara awon kolon sinu ohun nigba ti awon kan ti won se be ti won kolu papa pelu fifara pa ota ibon gege bo se se alaye commissioner na wa fi wa fi oro nlede wi pe awon eso alabo en won ti bere sinu dode awon ti o na papa bora na awon afurasi na o le ti won si tin ko ti won girigiri bayi to da won loju pe won ri won mu nipa bi won se se akolu na ti won si ku lo ni siwaju ilejo be un ni ijoba fi idunu re han to dupe lowo awon omo ologun ati awon eso alabo gbogbo leyi ti won fi ra won jin lati se ise na lati gba awon majise ohun ti won jeun ko won lo eloka iruku ninu weroyin punch atope weroyin mi to jade loni
1: Ayade
0: godun
1: latari ogun oro abo to mehe kakiri orilede yi ni bayi o awon omo ilegbimo asoju sofin le yi ni won ma ti so ipe loni ode yi gan ni won yo dibo lori ipe boya ki won le da olopa ipile ati awon olopa ese kuku sile kakiri orilede yi lati le je ki oro abo to mehe ni orilede Nigeria ko le lo si okun igbagbe igbakeji abenuga ile to si tun je alaga igbimo yi to nri si atugbeyewo iwe ofin le yi iyen Benjamin Kalu lo so eleyi fun awon oniroyin leyin igba ti won ti pari ijoko won yi ti won se lana to so pe nkan to se pataki to se koko eyi ti won yo jiroro le lori loni ode yi gan koju bi won yo se olopa ipile eyi ti yo fi je didasile ni orilede Nigeria won ni gbogbo awon nkan to ku eyi ti won ba fe so ni ile igbimo asofin ohun ti idasile olopa igan ni won yo kokko pe kelo oni won ti wa so fun gbogbo awon omo ile igbimo asofin keji na eyi to je pe won si ni ilu Abuja pe ki gbogbo won ki won pa nkan ti won se ti ni ibikibi ti won ba wa o ki won ma bo ni ile igbimo asofin ohun ki won jo joko loni lati pe ki won le dibo lori boya won yo da awon olopa ipile won yo da sile seri abayi n lo je pe igba keje abenuga ile igbimo asofin na ati awon merin la mi ni ile igbimo asofin ohun ni won se onigbowo re e wo e koja lo sinu iwe iroyin the nation ke lo ka
2: ìròyìn ayọ̀ rèé fún gbogbo àwọn òbí tó pòǹgbẹ àǹfààní ti ṣí sílẹ̀ ilé ìwé impact international school ṣe ń gbà àwọn ọmọ wọlé sí sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2026 sí ọdún 2027 à ń gbà àwọn ọmọ wọlé sí nursery primary JSS1 SS1 nílé ìwé impact international school à ń tọ́ ọmọ lọ́nà ìgbàlódé fún ọpọlọ tó yè kóró láti darí níbikíbi tí wọ́n bá bára wọn bẹ́ẹ̀ náà ni àyíká wa rẹwà fún ìkẹ́kọ̀ọ́ a ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́pọlọ pípẹ́ pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti kọ́ ọmọ yín lọ́nà tó gbayì à ń kọ́ ọmọ ní ICT pẹ̀lú àwọn eré ọpọlọ tó mú ọpọlọ ọmọ yín jí pẹ́pẹ́ láti ilé ìkẹ́kọ̀ọ́ eré ọmọdé títí tó fi dé ìkẹ́kọ̀ọ́ primary àti secondary school fún àwọn lọ́pọlọ pípẹ́ ọjọ́ fún ìdánwò ìgbàmọ̀wọlé ti wà ní àrọ́wọ́ tó ń wá ìlànà ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún ẹni tó bá ṣe ipò kíní ìyẹn 100% nínú owó iléèwé tí ó san ẹni tó bá ṣe ipò kejì máa san
3: 75%
2: ẹni tó bá ṣe ipò kẹta máa san ìdajì owó iléèwé ìyẹn 50% fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 09095256260
4: Impact International School
5: Raising Angels Beacon of Excellence
6: Eba la ma jama loka, ama jama loka o. Akure o, eya mori o, ama jama loka o. Amoga panadu omi ayaba, ama o pa. Ane kakure ba ti le nire, anonu ni le nyone o. Amore a opa nu akure, eini anorebu. Abi adun, aki wumi, amon si palarabe. Omori ti yale, enu ibo komese ya. Nime egbe ADC. Lati ya shoju shofi kwa labuja. Malade, mirede. Eranu deba eligusu nakore. Ayatari. Wa kora ane ga ma ti depo e se gudugudu meje aya mefa odomode amofi oloselu ate bo ara de je legbe o busu la kora atari wa kora ona ebu bala ane ka ma japo e gudo jabo akoro bala ti domi tale ko jote ro ona ebu abiodun aki wumi bala obe omo ne olokele sa ibi ke gbe sopo si ma ri so saje woti woti ona okele sa ane ba ne fe ara ulu le mo kemi akede fo bala rabe fo re omo aki wumi li yo se
7: ala to ne ka bo bo re latere mo
8: Christ Freedom Gate Apostolic Ministry, aka Freedom Gate, presents Supernatural Shift. Date is Thursday, December 4th to Sunday, December 7th, 2025. Time is 5 p.m. for both Thursday and Friday. Saturday at 7 a.m. would be an empowerment day for the widows, and then Sunday at 8 a.m. would be the Thanksgiving Sunday service. Venue is the church auditorium at Christ Freedom Gate Apostolic Ministry International, opposite NNPC Patrol Station, beside MTN Mast, Ondo Road, Akure, Ondo State. Ministering, Pastor and Pastor Mrs. Akinyadioya DME, host, Pastor Sunday Johnson, resident pastor, Pastor Ali Emmanuel, Abundance of God Christian Family Church, Prophet Clement Adeleke, Baba Orimikoya, CAC Glory Land, Akure, Prophet Ayani Johnson, Graceland Apostolic Ministry, Ikorodu Lagos, Evangelist Ayo David, guest artist. This program features salvation, healing, deliverance, breakthrough, divine prophecy, and divine visitation. Please note that there would be free health screening for both Thursday and Friday. For inquiries, call 0806-350-2656 or 0701-269-0112. Be there!
9: Osuba sidike laye nlo sidike laye nlo Sunday adie la won ma tun se sidike laye nlo Omo mata logbo ko mara lawin o pada ti dopin Santagbara ka so yoku leta sidike laye nlo Santagbara ka so yoku leta sidike laye nlo ko to ba ti ra to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ̀ o zero interest ni wọn fowó kan sí lórí ẹ lè download app yìí lórí app store.
10: Ẹ̀kọ́ wá mi o, ìmọ̀ kọ́ lórí o. Ẹ̀kọ́ wá mi, ìmọ̀ kọ́ lórí o. Ẹ̀bá mi kíkà bí òsì aláyẹ̀rùà. Ọ̀bàdọ̀gbà aládọ́dọ̀ ìbò ògúnládé aládẹ́lùsì CFR. Ọ̀kadẹ́pẹ́ lórí. Kébàtà képẹ́ lásẹ̀. Ọ̀dúdú kejì. Deji Appointment Pula. Ọ̀fà Prayer Kingdom. Ọ̀run mọ̀kànlá gbáko lè yí. Kọ̀ọ̀bà aládọ́dọ̀ ìbò ti gorí ìtẹ́. Ìṣe orí adé rẹ ti kó ọ̀lú àkọ́rẹ́. látún lọ sí kàlábí àjọba olúlé àtọ́lọ́jọ ọgbà rẹ rọ alárùn. wọn ti pádùn
6: mọ̀kànlá lórí tẹ́dẹ́jì. Wọ́n pẹ́ kọ́ni kẹsẹ̀. Ọgbà ọdún náà ni yóò kẹrẹ dúró digbídigbí. Bẹ́ẹ̀ kọ̀ sí kábíyèsí. Àkórẹ́bọ̀ Ọyọ̀. Wo kú oríire. Àwọn àṣọ̀pá gbàjágbẹ̀ tọ́mọrẹ dúdú. Lópìdọ́gbùdà márùn mẹ́dàlọ́kù. Ààrẹ mọ̀dẹ̀ dálé mọ̀rẹ̀ rẹ̀ gírí. Àgbà mojú mọ́ kó báyọ̀ kú sèjì. Ọmọ àmọ́ mọ́dúnbọ̀ kẹ́ ìyẹn náà kárún fi àná. Ẹ̀jẹ̀ Minister for Youth nílẹ̀ Nàìjíríà. Èyí ni Ayọ̀dẹ́lẹ̀ Wisdom. Òun ni Bọ̀kẹ́mi Akọ́ba.
3: Ìjọ Christ Apostolic Church House of Hope oríire community nípínlẹ̀ Ondo tún tẹ́ pẹpẹ ètò àdúrà lọ́dọọdún tó máa ń wáyé nínú ìjọ wa. Ọya ẹ̀jẹ̀ àjọ débẹ̀.
4: Ọ̀gá ògbóǹtaṣọ ìyá lára mi o.
3: Ìjọ Christ Apostolic Church House of Hope ń pe gbogbo èèyàn síbi àdúrà pàtàkì ọlọ́dọọdún tó máa ń wáyé. Aṣọ ògo Garment of Glory làkúrẹ́ ètò àdúrà àtọdún yìí. Ẹ darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Apostolic Church House of Hope kí ẹ̀yin náà di ẹni àrà ọ̀tun. Pastor J. O. Salami àtàwọn ẹni àmìrú Ọlọ́run míì lọ́lọ́run yóò máa lò ṣiṣẹ́ ìyanu nínú àdúrà pàtàkì yìí. Ìwọ náà wá bùkèlè àdúrà kó o dẹni ọ̀tun. Ìdè ajá àṣírí òkùnkùn á tú ogun á wọlé lọ nígbà tí òjò àdúrà bá rọ̀ sórí onípòjípò ẹ̀dá. Ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún yìí ni yóò wáyé nínú ìjọ wa Christ Apostolic Church House of Hope tó wà ní oríire community Ondo Road nílùú Àkúrẹ́.
11: Láàgó márùn-ún ìdájí ṣaago márùn-ún ìrọ̀lẹ́.
3: Ìwọ náà mọ́ṣáláì débẹ̀ o sì ní rí bákan náà mọ́ lórúkọ Jésù olùkéde ìgbìmọ̀ ìjọ.

0: Ìbàdàn.
1: Káyọ̀dé.
0: Níbi ọ̀rọ̀ àwọn agbésùn mí àwọn jàǹdùkú ṣe ń gbóná girigiri, kò dín ní àwọn afurasí mẹ́fà jàǹdùkú léyìí tí wọ́n ṣẹ̀mí wọn ní kúkúrú ní ìpínlẹ̀ Zamfara láti ọwọ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù látàrí bí wọ́n ṣe gbìyànjú àti ṣe àkọlù sí ìlú Kànúmá àti abúlé Gídáńdájì ní ẹkùn Kànúmá ní ìjọba ìbílẹ̀ Márú nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Yazid Abubakar léyìí tó sọ nú àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́rùú ló ṣe àlàyé wípé àkọlù ọ̀hún ni ó wáyé ní ìkan aago mọ́kànlá òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun nígbàtí ogunlọ́gọ̀ àwọn jàǹdùkú tó kó ìbọn kọ́rùn tí wọ́n dédé yàwó àwọn ìlú wọ̀nyí pẹ̀lú àwọn ìbọn léyìí tí ó jẹ́ èyí tó lè ránilọ́rùn ọ̀sán gangan lójú ẹsẹ̀ tó sì sọ wípé onírúurú àwọn nǹkan ìjà ogun tí wọ́n kó lọ́wọ́ banilẹ́rù débi ìbọn tí wọ́n fi máa ń ju àdó olóró àti ìbọn tí ó jẹ́ wípé onírúurú iṣẹ́ ní bẹ lọ́wọ́ rẹ̀ ń ju àdó olóró ó sì tún yẹ ọ̀tá jáde pẹ̀lú onírúurú ìbọn léyìí tí wọ́n fi ń já bàálù ní ojú ọ̀run àti AK-47 tí ò níye tán kó lọ́wọ́. Abubakar wa ṣe àlàyé ó ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò léyìí tó kan àwọn ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ láti àgọ́ Márú àwọn ológun tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Operation Fansayama àti àwọn tí wọ́n máa ń kú gìrì sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn níní inú iṣẹ́ ọlọ́pàá àwọn àjọ fijilante àti àwọn ọdẹ ìbílẹ̀ iná mọ̀ kóra lọ nígbà tí wọ́n gbọ́ ìpè pàjáwìrì àwọn ẹ̀ṣọ́ aláàbò iná wà kó pẹ̀lú àwọn agbébọn kọ́rùn ṣiṣẹ́ láàbì náà léyìí tí wọ́n mú kí àwọn agbébọn kọ́rùn ọ̀hún kí wọ́n fẹ́ yìnrìn tí wọ́n fi jẹ́ kí wọ́n rí àkọlù tí wọ́n fẹ́ ṣe kí wọ́n ṣe láṣeyọrí lásìkò ìgbà tí wọ́n jọ dojú ìbọn kọra yìí mẹ́fà nínú àwọn jàǹdùkú ọ̀hún ni ló ṣe bẹ́ẹ̀ mọ́kọ mú ọkọ̀ ọ̀nà ọ̀run òtọ́sìmugun léyìí tí wọ́n ran wọn lọ́rùn ọ̀sẹ̀ gangan nígbà tí àwọn alùpùpù wọn àti àwọn kankan tí wọ́n rí gbà lọ́wọ́ wọn. Wà á tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ogunlọ́gọ̀ àwọn tí ó na pápábora ló jẹ́ wípé wọ́n fura sí wọn farapa pẹ̀lú ìbọn tó sì jẹ́ wípé nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn aráàlú kò sí ẹnìkankan tó farapa tàbí tó jáláìsí. Ẹ lọ́ ka ikú nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Gbọ́dún.
1: Lórí ọ̀rọ̀ ààbò yìí náà ni mo mọ̀ sí wa níbi tó ti jẹ́ pé olú iléeṣẹ́ ààbò ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ṣé ẹ rí bí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà bí wọ́n ṣe wá sí ilẹ̀ Nàìjíríà láti pé kí wọ́n lè kojú àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ló dìídì pé wọ́n ò rí pé kí wọ́n máa bọ̀ láti pé kí wọ́n wá ṣe ìrànlọ́wọ́ fún wọn káwọn méjèèjì kí wọ́n jọ pawọ́pọ̀ kí wọ́n mọ bí wọ́n ṣe máa ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn oníṣẹ́ bí wọ̀nyí èyí tí wọ́n ṣòro ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde lánàá ẹni tí ń ṣe adarí ẹ̀ka ìròyìn ní ilé iṣẹ́ ológun ilẹ̀ yìí ìyẹn Major General Samuel Lauba ló sọ ó ní àtàwọn àti àwọn ti orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n jọ parapọ̀ tí wọ́n sì ń wo gbogbo ọ̀nà tí wọ́n yóò gbà láti pé kí wọ́n fi lè ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ wọn ó ní kódà wọ́n ṣe é débi pé wọ́n fi mú fínlẹ̀ wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n sì wò ó pé ọ̀nà tí wọ́n lè gbà láti pé kí wọ́n lè mú gbogbo wọn balẹ̀ ni wọ́n ń wò ó ní látàrí gbogbo bí wọ́n sì ṣe pinnu yìí ń ló mú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gà lára àwọn agbésùnmọ̀mí yìí ni ló jẹ́ pé wọ́n ti já òkú ẹ̀mí wọn dànù kódà ó ní ọ̀pọ̀lọpọ̀ lára wọn ni wọ́n lé ní nǹkan bíi igba èyí tí wọ́n ti gbẹ́mìí láti ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí àti àwọn tó wá láti ilẹ̀ Amẹ́ríkà ìyẹn ní pàápàá jùlọ ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Òní tá a bá wá wò báyìí a rí i pé gbogbo nǹkan tí ìjọba ń ṣe ni wípé kí wọ́n má fi òkúta kan lórí

0: fowowawo ajerogun ati magbon etido nijoba ibile obafemi owode nipinle ogun eni won ti file fona won le na papa borawo latari bi won awon agbesumo mi kan ti won wa se akolu bi won se kuna akolu on sugbon ti won reyan mefa lorun osan gangan iru to tenu ni lowo lasiko igba ti won se abewo si awon ilu ohun lana ojo ru le ti won si ri wipe opolopo ile ati awon isoyin la garagodo n be lenu won ti kaluku won si ti fi ile won sile na papa bora latari iwa ti awon agbesumo mi na ti won wule ti won beru wipe komo je wipe won tun pada wa lati wa se akolu ohun won te ba gbagbe awon afrasi ajinigbe na yawo oriko ti won tin wa kusa ni agbegbe na ni kutu ayojo ajo se tan sin gbianju ati ji omo ile china kan ti won fe ji gbe sugbon ti akude de ba won ti won sasiyori ise ohun ile ise olopa ipinle ogun lo wa fidi re mule pe akolu tan se na lo yori si ku awon mefa ologun kan ode ibile kan ati awon merin miran lo ja laisi ninu akolu ohun agbenuso ile ise olopa ipinle ogun baba seyi oluseyi ohun lo mo se be to salaye oro ohun to ni kan lara awon afurasi ajinigbe ohun inu lorun osan gangan lasiko igba ti awon eso alaabo pelu awon afurasi ohun tan jo doju iban kora won gege bi ile ti oniroyin ti oribamu lo ni opolopo ile ohun lo ti da paruparu ti ilu o si ti awon ilu won ti dabi pe won ti di ahoro nigba gbogbo awon olugbe ti o wa ninu awon ilu won ti kaluku won ti won ti fi iberu boju sa kuro latari ki irufe akolu be fun ba tun pada waye gege bi won se gbajo won irufe akolu be lo sele ninu awon ilu yi ni nkan odun meta seyin leyi ti awon afurasi ajinigbe ti won se be ti won gba owo tulutulu ki won to yonda awon ti won jibe ninu ilu na lasiko ohun beke won ni kini popona kan leyi to so ilu awon ilu won mo ofada nibi ti ko jina si ago olopa to wa ni agbegbe ohun ni ona to wa be ni oda leyi ti o fi soro fun awon araalu ohun lati tete ma sa lo si ibi ti ago olopa wa tabi to si nira koko fun awon olopa lati tete de odo won nigba to n ba ronyin forojewo lana ojoru ohun ikara olugbe agbegbe na ti o teba ronyin forojewo o mo se alaye wipe ohun wa lara awon ode leyi ti o dahun si ipe pajawiri o ni iro ibon ti won gbo ni won fi gbera ti won lo si ibe o won te wuri awon agbebon ohun won ni won to marun ni iye o leyi tan sese laabi naa e koja lo sinu iwe iroyin punch iwe iroyin daily post iwe iroyin vangard ati awon iwe iroyin kan to jade loni.
1: Káyọ̀dé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàrọwà sí gbogbo àwọn olùgbé àti àwọn olókoòwò tí ń bẹ ní olú ìlú ilẹ̀ wa láti pé kí wọ́n máa san owó orí wọn déédéé o oníkọ́dà owó ilẹ̀ wọn àti èyí tí wọ́n rà àti èyí tó jẹ́ pé ńṣe ni wọ́n yágbé oníṣe ni kí gbogbo wọn kí wọ́n rí dájú pé wọ́n san owó ọ̀hún ó lè yí gan ni yóò jẹ́ kí ìjọba kó máa pawó wọlé kó sì lè ṣe àtúnṣe àti ìgbékalẹ̀ àwọn ohun amúlùúdùn káàkiri gbogbo olú ìlú ilẹ̀ wa gẹ́gẹ́ bí ààrẹ ọ̀hún bó ṣe sọ láti ẹnu igbákejì rẹ̀ léyìí tó ṣojú rẹ̀ ìyẹn Kasim Shettima ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní láti ṣe àtìlẹ́yìn fún ìjọba láti pé kí wọ́n lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú sísan owó orí wọn kí wọ́n sì máa san gbogbo owó èyí tó bá yẹ láti pé kí wọ́n máa san o ó ní nípasẹ̀ eléyìí ní ìdàgbàsókè ló fi lè dé bá orílẹ̀-èdè. Ẹ wo nínú ìròyìn míì ìní ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn Adébáyọ̀ ni ó sọ o oníṣẹ́ rí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí èyí tí wọ́n sọ pé ọdún mẹ́fà ni wọ́n fẹ́ kí ẹnikẹ́ni tí ó bá jẹ́ ààrẹ tàbí tí ó bá jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin kí wọ́n máa lò gẹ́gẹ́ bí àsìkò wọn ni ó ní ní ti tòun o ó lóun ò gbà wípé kí ààrẹ kó máa lo ọdún mẹ́fà ní orí oyè kó sì ṣe bẹ́ẹ̀ kó kúrò ní orí oyè ọ̀hún ó ní torí pé tí wọ́n bá lọ ń ṣe bẹ́ẹ̀ ó ní ìwà jẹgúdújẹrá yóò túbọ̀ jẹ́ kí gbogbo nǹkan kí ó bàjẹ́ ní orílẹ̀-èdè yìí àti pé èyí gan kò ní lè jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú àwarawa kó lè fẹsẹ̀ rinlẹ̀ dandan ní orílẹ̀-èdè ó ní torí pé tí wọ́n bá ti sọ pé wọ́n fẹ́ ṣe bí eléyìí ó ní kò ní lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ìdìbò wa kó gbóúnjẹ fẹ́gbẹ́ kó sì tún gba owó ẹ̀bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ pé kò ní jẹ́ kí ọ̀rọ̀ ààbò kó lè fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó fi ẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn The Nation ìwé ìròyìn Daily Post àti ìwé ìròyìn This Day.

0: Nishanko inu de de ba okun won ninu ile won ni egbe Subaru ni ijebu igbo ni ana ojoru oku arabere won ati ti arakunrin na ina won ba ni ile igbose ninu ile won o nigbati omo odun merin ti o je okunrin na ba oku re ninu yara kan ninu ile ohun gege bi awon olugbe eleyi ti won se abewo si bi isele ohun inu won so pe o dabi eni pe lilokiti pe o wa ni o sele ninu ile na ko to di pe iriku ohun waye o nitori won ni awon apa bi kan ni ile igbose na ati awon kankan ni awon agbegbe inu ile ohun eni won so pe o baje bodile je pe opolopo ohun lo nfoju sun ninu ilu na le ti won so pe afaimo kan je majele ohun lo tari awon ara bi sorun ose gangan o nigba ti won kan se en to je agbegbe ile ise olopa ipinle ogun DSP Oluseyi Babaseyi o ni ki gbogbo awon eyan o fedo lori oro okuru kan si modo o nitori iwe iwadi ti bere lori oro ohun lati le mo bi isuse ku bi obe won se be wa fikun wipe oku won ni won ti ku lo si ile igbopamo si ile iwosan ijoba ile to wa ni ijebu ogbo e lo kayoku ninu iwe iroyin Daily Post iwe iroyin Punch atawon iwe iroyin kan to jade loni
1: kayade
0: dodun
1: eni to je omo oye si ipo are ninu egbe oselu NDC iyen ogbeni Peter Obi lo mo ti so bayi o o lo ma gba bilionu 5 naira lọwọ ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ òṣèré orí ìtàgé tó sì ti wá di olóṣèlú báyìí yẹn Kenneth Okonkwo látàrí bó ṣe jẹ pé ó ba òun lórúkọ jẹ lórí ọrọ tó ń sọ lórí ẹrọ móhùnmáwòrán ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ Anambra ọhún ìyẹn Peter Obi ló sọ ó ní owó tó ń sọ pé kí Okonkwo kó san yìí ó ní kó yá tètè lọ san ó ní bíi bẹ́ẹ̀ kọ́ tí ò bá ti san iye tó pọ̀ ju eléyìí gan lòun tún máa padà wá béèrè lọ́wọ́ rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n wá jọ ń sọ síra wọn ṣùgbọ́n ṣáńgbà tí Okonkwo tóun náà tó máa gbọ́ ó ní ẹ̀gbọ́n oníyẹ̀yẹ́ ẹ̀gbọ́n nǹkan tó ń sọ sá ó ní owó tó ń wá yìí tó sì ń béèrè lọ́wọ́ òun ó lówó tó máa fi ṣe ìpolongo ètò ìdìbò rẹ̀ ó lóun ló ń wà ó nítorí pé kò sí kọ́bọ̀ ilé ń bele lọ́wọ́ rẹ̀ láti pé kó lè fi ṣe ìpolongo fún ètò ìdìbò náà ó lóun ló ṣe sọ pé kóun ó lọ máa san nǹkan bíi bílíọ̀nù 5 náírà fóun ó ní gbogbo eléyìí tó ń ṣe nì ó ní yẹ̀yẹ́ iṣẹ́ ìjọkejì ọjà ni o ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard ìwé ìròyìn Punch àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: orí ara rẹ̀ ni omi mọ́.
1: ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
0: ẹ̀gbọ́n ara ọmọ ọsán mi ìṣọ́ra ń fà mí so oríkèéríkè ara ń dùn mí ìbàdí tòun ìgbárùkù jẹ́ tèmi ìlérí ogbó náà kẹsẹ̀ kejì mọ́.
1: àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi bó ṣe dára tó ni mustive capsule egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o ẹ lọ ra mustive capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
2: mustive capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ ondo. mustive capsule wà nílùú àkúrẹ́ ondo ilẹ̀ olùjì ọ̀rẹ́ òkìtì pupa ìbọ́kọ̀dá. mustive capsule tún wà nílùú ọ̀wọ̀ ìkàrẹ́ àkókò ìṣù àkókò ọ̀kà àkókò ifọ̀ àti nílùú kaba.
3: iléeṣẹ́ tèmi tayo trado medical nigeria limited ló ń ṣe mustive capsule jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
4: ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. kí ni wọ́n ń kí ẹ̀ fún gan kí ni wọ́n dúró lé lórí ìjọba ìlà fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
5: ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. application àṣírí-ọlà òní agbóhábáyín tí a mọ̀ sí CDCare CDCARE application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas ni o
5: bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
4: àwọn
5: kíní bẹ́ẹ̀ni kí wọ́n lọ wò ó kó láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. so àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
4: ogójì ọ̀sẹ̀
5: ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
4: mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
5: ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yòókù. fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
4: ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
5: ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
4: eléyìí
5: yóò lè máa sanwó lọ. ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
4: ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
5: ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. ṣé wá rí toní mọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fún ara yín. gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
4: níbo ni ọ́fíìsì yín ọ́fíìsì nọ́mbà tí wọ́n lè pè yín sí.
6: ẹ kàn sí wa ní Danco Plaza Adelosun beside Olo Motors opposite Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State.
5: olùlẹ́ṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
7: nọ́mbà wa tẹ́ ẹ lè pè sí ni 0707-484-3351 lẹ́ẹ̀kan sí 0707-484-3351. 51.
5: Ẹ ṣeun olóòtú.
4: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
8: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
9: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónísì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
8: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
9: CDK kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
8: CDK CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó o fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
9: Irọ́ ni o.
8: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
9: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
8: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mixture kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kale lọna ti gbalode 24/7 Abba Mixture ko lọ ti nu rara o kagu ẹyin didun ara riro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ara danu lọgọ lọmọ ọkùnrin abaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ NAFDAC fòǹtẹ̀ ló gbà o da alágbo ara 24/7 Abba Mixture láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253

0: yẹn kọ táwọn federal government lè wá ṣe títí tiwọn tó dàtà owó kékeré táwa náà ní àfi ṣe títí tiwa.
1: Ẹ ṣe o, ẹ jẹ́ ká wá lọ sórí àwọn ọ̀nà tó ń pariwo gan tó sì ṣe pé ìjọba àpapọ̀ ló ní wọn. Ẹ rí pé bí ò sọ́kọ̀ ààrẹ kó bí ò sí bàálù kéèyàn má dá bá òun fẹ́ lọlẹ̀ ìlú Èbó ọ̀nà ṣe kókó. Ẹ jẹ́ ká wo ọ̀nà tó lọ láti Adó lọ sí Aramọkọ já sí Èrìò tó tafilajẹ máa jáde pé à ń jáde níbi ìjọba àpapọ̀ ni. Àwọn ọ̀nà wọ̀nyí àwọn èèyàn ń pariwo lẹ̀ lórí ká ṣèèyàn lọ́mọ ení. Àwọn ọ̀nà kan náà wà tó ṣe wípé tó láti gbòòrò Adó yìí ó gba odò Adó ìjàn nkankan jáde lọ sí ọ̀nà Takoko lọ́run. Ọ̀nà yìí náà já sí Kòtò já sí Gègélé ni àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ̀nà tó ṣe wípé láti Ifákì lọ sí Òmùó ọ̀nà tó so gbogbo Èkìtì mọ́ Àbújá nìyẹn. Ibì kan tí ẹ wá wà lágbègbè Òmùó tó ṣe wípé Bọ́lọ́lá kọmíṣánná bá débẹ̀ báyìí express tó gba ti ẹ̀yìn mọ̀mọ́kì kọjá yẹn olóye tírélà tẹ́ bá ń bẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí dádì kí ló ń ṣẹlẹ̀.
0: Ẹ ṣe bí mo ṣe sọ ní èdè Gẹ̀ẹ́sì àwọn ọ̀nà tí ẹ dárúkọ wọ̀nyí ìjọba Bọ́lá Ahmed Tinubu ti sọ pé ká lọ fọkàn balẹ̀ pé àwọn ń wò wọ́n ti award àwọn ọ̀nà yìí ní ọdún yìí
1: wọ́n ti gbé fásitì àbáṣẹ́ṣe báyìí
0: wọ́n ti gbé fún àwọn tó máa ṣe. So ṣẹdẹmọ kẹyà àsìkò òjò la wà ń sìn
1: bẹ́ẹ̀
0: so iṣẹ́ kékèké lọ́lẹ̀ bá ṣe lọ́wọ́ but ó dá wa lójú pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí àwọn títì yìí. Àmọ́ irú ti Adó Aramọkọ Èrìò tí ẹ fẹnubà lẹ́ẹ̀kan ṣẹmọ kẹ ìjọba state ìgbà tí ariwo pọ̀ gómìnà sọ pé ká lọ ṣe nǹkan tó ń pè ní alternate route ta máa fi jáde sí
1: Abuja
0: ta máa fi jáde sí Iléṣà. So ìgbà yẹn la tún ìlàwẹ̀ ìrìnjiyàn ìpolè lọ́rọ̀ tó jáde sí Ẹ̀fọ̀n láti Ẹ̀fọ̀n ó jáde sí Ìwàràjà láti Ìwàràjà ó jáde sí ọ̀nà Iléṣà. Ọ̀nà yẹn ó wà ókè.
1: Ó ti ṣe é rìn báyìí.
0: Ó ṣe é rìn tẹ́lẹ̀ àwọn èèyàn kan fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni. Ó ṣe é rìn tẹ́lẹ̀ Adó sí ìta Òrẹ́.

0: wípé ẹ wo ẹ̀yin ará Èkìtì ìjọba yìí wọn ni wọ́n ń ṣe bẹ̀bẹ̀ iná ti fi tí ara yín gbọ́ gbogbo ọ̀nà gbogbo kìlómítà tí wọ́n ti ṣe ṣùgbọ́n kí sùúrù wa kó fún wa lókù ká mọ̀ wípé a lè fi ọjọ́ kan bọ́ ọmọ tó rù láàrin ìjọba ọdún mẹ́rin gbogbo ọ̀nà kọ́ la lè parí wọ́n dẹ̀ tún tẹnu mọ́ wípé ìdí ni tó fi ṣe pàtàkì wípé kí ìjọba kan bá lè pẹ́ lórí àlééfà díẹ̀ wọ́n á lè yanjú gbogbo àwọn iṣẹ́ tí wọ́n bá ń ṣe ayé dẹ̀ ti wáyé padà ń tẹ́ pé tíjọba kan bá wá dé àwa níṣẹ́ yìí o àwa kọ́ la ṣe o ìjọba tó kọjá ni o ṣùgbọ́n wọ́n Èkìtì ni wọ́n fi ṣe débi tó dé àṣenímọ̀ jẹ́ kí a parí gbogbo iṣẹ́ tíjọba bá dá wọlé ẹ bá wa fi sọ́kàn kẹmọ ọ̀rọ̀ lọ́la kọmíṣánná wa ìgbà tẹ́yìn ń bọ̀ lórí ètò mo mọ̀ pé ó ní nǹkan tuntun tí ẹ fẹ́ káwọn ènìyàn mọ̀ táwa gbọ́ orúkọ síta àti ẹ̀jẹ̀ wa béèrè báyìí a ti sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n mo mọ̀ pé a lè sọ ti inú yín tán kí làwọn nǹkan míì tẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tíjọba ń ṣe ṣùgbọ́n táyò tiẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ tá àti ẹ̀jẹ̀ mọ́ lórí àwọn ọ̀nà wa ká tó fi àwọn èèyàn sílẹ̀ láti máa dá sí
1: bí mo ṣe sọ tẹ́lẹ̀ ìjọba wọn ti kó gbogbo títì tó wà lẹ́kìtì àmọ́ wọn ti kò sílẹ̀ wọn wá ní ọdún yìí o báyìí la ṣe máa ṣe ọdún tó ń bọ̀ o báyìí la ṣe máa ṣe ọdún tó tún bọ̀ ọdún báyìí la ṣe máa ṣe so kí mo ń bẹ àwọn èèyàn mi ní Èkìtì pé kọ́ jọ̀ kọ́ ní sùúrù Mr. Governor iṣẹ́ ló wá ṣe fún yín wọn kì í ṣe ẹni tí wọ́n á sọ nǹkan tó ní ṣe tó bá dẹ̀ sọ wọ́n máa ń ṣe ní agbára ọlọ́run tí ẹ bá dìbò fún wa ní June 20 ẹ rí nǹkan tí APC máa ṣe Lẹ́kìtì ẹ jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tá à ń gbọ́ níta táwọn èèyàn ń sọ irọ́ ló pọ̀ jù nínú ẹ mo kà kún láàárọ̀ kí n tó wá síbí báyìí pé president ò endorse Mr. Governor ni ò ṣe wá ṣí flyover kí ni president fẹ́ wá ṣí flyover fún
0: ìbí gbàkejì ààrẹ
1: ló wá ìbákejì wá
0: ìyẹn náà jẹta ẹlẹlẹ yìí sì ni
1: ìyẹn ò tó ni ṣé ó dùgbà tí president bá wá ṣí flyover kẹ tó mọ̀ pé ó láìka wá Èkìtì Mr. President láìka Èkìtì because gbogbo owó tó yẹ ká rí gbà là ń rí gbà anything tó bá ń ṣe ní Abuja tí ayé ẹ bá wà Èkìtì máa ń wà nú ẹ.
0: Oye bóyá àwọn tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí bóyá mo ka pépà wọn ò dẹ̀ ka àwọn ìwé ayélujára torí àwọn eléyìí tèmi ká o orúkọ Tinubu ni wọ́n kọ sí Tinubu wá ṣe àwọn iṣẹ́ kan Lẹ́kìtì o ran igbákejì ààrẹ wa ìgbà tí igbákejì ààrẹ dẹ̀ ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ lórúkọ ààrẹ Tinubu kí ni pé Tinubu ò fẹ́ ran Èkìtì nínú ọ̀rọ̀ yìí ay ẹjẹ́ a lọ sí gbòòrò ká gbọ́ táwọn èèyàn wí ṣùgbọ́n ká kọ́kọ́ gbọ́ ti àwọn orí ẹ̀rọ ayélujára
2: ká
0: tó wà lọ sórí fóònù.
2: This from Ayodele Yemi, you have addressed this in passing earlier but maybe he wants you to emphasize. He's saying, "Dear Honourable Commissioner, please, I want to ask, why is it that many of the roads do not last long before they become bad again? For instance, the Okela housing road. In this past 3 years, the road has been rehabilitated more than 3 times, and that the road is now nothing to write on about. Can't these roads be done and properly done to last for at least?" The one from Mayodeji Samuel. "Good morning, Honourable Commissioner. Please, I want to ask, if the road is not for heavy vehicles, what about the heavy vehicles, states like Tipa and the heavy vehicles in goods to wear?" So the issues emanating from Facebook and all the other Christian. Good morning, sir. I call it 88.9
3: FM.

láìkólọsí orí padà. Ó dàbí ẹni wípé wọ́n ńlá àlá. Ìdí nìyí tí a fi ń pe gbogbo ènìyàn sínú ìjọ Gospel Apostolic Church tó wà ní gbogbo ìpínlẹ̀ Ondo àti Edo. Bí ètò ìjọ ṣe lọ nìwọ̀nyí o. Ọjọ́ Sunday ni Sunday service bẹ̀rẹ̀ látago méje àbọ̀ àárọ̀. Ọjọ́ Tuesday ni Miracle Hour láago márùn ìrọ̀lẹ́. Ọjọ́ Wednesday ni Bible Study bẹ̀rẹ̀ látago márùn ìrọ̀lẹ́ bákan náà. Ọjọ́ Friday ni House Fellowship ní aago márùn ìrọ̀lẹ́. Tó bá wá di gbogbo ọjọ́ Saturday kẹta lóṣooṣù ni Hours of Victory bẹ̀rẹ̀ ní dédé aago márùn ìdájí. Ẹ wá kájọ wá pàdé Jésù Kristì tí ń ṣe aláṣepé ìgbàgbọ́ wa ní gbogbo ẹ̀ka ìjọ Gospel Apostolic Church tó wà ní ìpínlẹ̀ Ondo àti Edo District. Fún ẹ̀bẹ̀ àdúrà, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08142090488. Pastor Paul Ajao, Ondo àti Edo District Overseer. Pastor F.A. Adewumi, GAC General Overseer. Reverend S.A. Sadela, GAC Founder. Ẹ mọ̀ wá jẹ́ ká gbàgbé o.

0: Ayes agenda ń báṣẹ́ lọ nípínlẹ̀ Ondo kò dúró. Lójúmọ́ nípínlẹ̀ Ondo ń kẹnu sí ẹ̀rí ni e. Ṣe la ni a sọ fẹ́yìn olùgbé ìpínlẹ̀ Ondo. Pàápàá jùlọ nílùú Àkúrẹ́ pé láìpẹ́ yìí a máa dí abalakọ̀ òpópónà mọ́rọsẹ̀ ọba Adéṣidàro. Bẹ̀rẹ̀ látàgbègbè Cathedral lọ síwájú.
1: Ẹna.
0: Torí bá mi kọ́. Ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ bẹ̀rẹ̀ sí àkàsí afárá olókè kan gbangba hẹ̀rìmọ̀. Adégbọlá ńlá afárá olókè wọn ti máa gbẹnu sókè tí ó sì lọ gbẹnu nalẹ̀ ládégbémilé cultural center. Iṣẹ́ àkàsí flyover wọn máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Cathedral láti máa blọ́ọ̀kì ọ̀nà síwájú kí iṣẹ́ ó lè rọrùn fáwọn agbaṣẹ́ ṣe.
2: One lane.
0: Abala ọ̀nà kan péré la máa blọ́ọ̀kì ọ̀nà wà fáwọn èèyàn láti gba apá kejì.
2: Wíwìlì.
0: Ṣe làwọn arọ ẹ̀yìn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba alákòókò iṣẹ́ yìí. Ọ̀gọ̀rọ̀ irinṣẹ́ ńláńlá tó wíwo tó lè méwu dání gan ni wọ́n máa lo. Kí gbogbo ìyálájà àti bàbá lọ́jà tí ń tó gbá sójú títì ó yàgò fáwọn agbaṣẹ́ ṣe yìí.
2: Àní ṣe léṣe ṣe ò ní ṣe wá.
0: Kí gbogbo ẹni ọ̀rọ̀ náà kan ó mọ̀ fi ṣèbínú. Gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ kí ìpínlẹ̀ Ondo lè mọ tẹ̀síwájú kí ìlú Àkúrẹ́ the capital ó lè dúró re náà ni.
2: Thank you, Sam.
0: Ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́.
2: Ẹnjiníà Yọrídé Abiola Ọláwọyè.
0: FNSE F9. Ondo State Commissioner for Infrastructure. Lands and Housing.
3: Òṣùpá sì ni kí ẹ láyé ń lọ, ò sì ni kí ẹ láyé ń lọ. Sọ̀díyàdíyẹ làwọn máa tún ṣe sì ni kí ẹ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára Kásán Yókù létà sì ni kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára Kásán Yókù létà sì ni kí ẹ láyé ń lọ. Kan tó bá ti fẹ́ àti bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ń ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá sí ni kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò kó wọn sí lórí. Ẹ lè lè download app yìí lórí app store.
4: Ọpẹ́ ńlá fún Olúwa ìyìnkànkà fún Olódùmarè. Prayer Center Church of God celebrate 24th anniversary. Léyìí tá a pe àkòrí ẹ̀ ní. Arise, O Lord, rescue our nation. Ìyànà ọ̀rọ̀ bàbá Ọjọ́ Tuesday 16th of June ni marriage seminar by 4:30 p.m. Wednesday, night of praise. Thursday, free medical check-up by 10 a.m. pẹ̀lú revival ni 4 p.m. Friday, revival kejì ni 4 p.m. pẹ̀lú praise night. Saturday, ogúnjọ́ oṣù wa ni gidi gangan àjọ̀dún. Láti 10 a.m. pẹ̀lú revival ni 3 p.m. Ọjọ́ Sunday 21st wa ni ìdúpẹ́ àjọ̀dún láti 8 a.m. Ogúnlógún àwọn

0: ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí.

0: bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní ń yọ òun lẹ́nu lẹ́nu ẹlòmíì a ní òye eléyìí ló tún ń yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wá ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédéé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Corona virus ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
3: On your track, set,
4: one salary jail.

ìmúralọ́wọ́. Eré ìje yìí kì í ṣe ti alágbára. Adàbàgbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ẹjẹ́ kí wọ́n mọ̀ ẹ bá mọ̀ ẹjẹ́ kí wọ́n mọ̀ bá a ti dé nìyẹn 24/7 abá mixture egbòogi tí ọ̀lọ́ ti ń nú ni ó yẹ yín náà. Ẹjẹ́ ká là dáadáa àní egbòogi pọ́nbélé eléyìí tó jẹ́ wípé wọ́n fún ni ọba ń gbọ́ kò séwé kò ségbò wọ́n bá wọn dá sàárù ẹ̀. A tún máa gbádùn ara wa dáadáa lọ́sàn-án tòní. Ọ̀pẹyẹmí jọ ọ̀dá yín rèé. A jò kó tàgbà pé rọ́rọ̀ ọ̀rọ̀. Èmi nìkan náà kọ́ ọmọ wà ń bí. Ẹ ti mọ̀ náà. A tún máa ṣe máa ṣe ṣe yẹn. Ọ̀gbẹ́ni Joseph wọ́n bẹ̀ ń bì náà. Ọya ẹgbẹ́ òǹsádẹ́gùn ọya.
1: Ẹ máa ká sọ gbogbo ẹ̀yin tẹ́ ò ń gbọ́ wa ní káàkiri àgbáláyé ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ogun Èkìtì àti káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀
0: Kogi
1: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀
0: káàkiri bẹ́ẹ̀ ti ń gbọ́ wa
1: gbogbo ibi tí wọ́n ti ń lo 24/7 Abá Mẹ́jọ. Gbogbo yín pátá la mọ yìnyín
0: a kí yín dáadáa
1: mọ ìwúlò yín a kí yín a sọ wípé ẹ ga yàtà ẹ ṣe gan
0: ẹ ga yàtà dáadáa. Ó yẹ yín náà. Orí bí ìsinmi.

0: Iye to mu oko ya ile to je papa re ba yen ko na ni omo e titititi ti ya yen to ku tojo omo e to fi dagba igba ta dojo wedding baba e wa nje ti la bo wa so ko be joko je ri okun baba ile awon olopa ni so pe baba ye hu ma ti fi awon olopa se nu gesi pe ti won ba ri ma yen ni pe to ba fe wo nu gesi ko won pa kiti mo ne ko be gbe se ro okun mo so yi won gbe lese kese o won do won ti ma ti mole ola pe awon ni won pada lo be hu ma ko ko sile to baba omo re de wa ni pe ta lo ni baba omo wure ngba ti won to won jiya lori omo ko bo won so bo omo o wa dojo nke ye wa gbe ki o gbe bi da si ke ni wa ko wa mo ko joko lori tangan won le pada lojo yen ke se nkan to boju mo ara o ha baba te ba se be ko mo se be mo ke se nkan to boju mo
1: e seun a je pe kini office ye ona mejeji ni ki so na eyo kan rara eh eh se wele da ti e gogo ri nda ko nso ni
2: awon eniyan se soro ni iriri won
1: be ni iriri si lagba
2: iriri lagba
1: be ni hello e ka so
3: e ka so
1: e seun
3: trapo lado
1: o ya ngbo yin
3: ka ni mi ni baba omo ko ma polopa mo birin yen
1: kai
3: apaniyan lo birin yen
2: e tu folopa mo
3: tomo yen o ba da pa sha ti gbe yawo ni
1: abi o
3: so bo je ri niyan
1: oda e seun e je awe ni kan si labala yi ko to di pa bo si abala tokan hello e ka so
4: hello e ka so
1: e seun o
4: e pe to
1: e seun
4: aziz ni so la to we ni
1: aziz lati o we na
4: Owe na jisa.
1: Oya, edasi.
4: Ewo o kini ewo po. Lata obi ti ati o baba to obi o awon obirin. Se wa mo ni to mo. Ewe wa la temi na lori iya to ju mi o. Lati le ti mo fi ni nkan yo se ti ma pe ti o le attend si mi. Jo ba di pe o ni dewo be yin mo elu omo mi. Olorun to le ba ti da fun yen. Irin to ku o mo na ja mo po mo lagbaje. Kọlọn bu ọlànà kọlọn mọ bá àwọn ìyókù láti kọlọn mẹjẹ tọwọ jẹ tí wọn bá rí tọwọ jẹ òbí tí ò rántí yẹn yóò rántí yẹn gbà tí yẹn bá ní dání òní èmi kàn fi wà àsìkò yìí fi bẹrù gbọ yẹn tó máa ń ta òbí pẹsẹ torí kùránì sọ pé ká má ta òbí wa pẹsẹ torí aláta òbí wa làlùjẹ náà wa ọlọrun fẹrẹ ní ọlọpàá ni ẹ mọ sí o.
1: ẹ ṣeun àmì o ọrọ rẹ o àwa ti sọ ti àánú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹjẹ amúlò ó ṣe pàtàkì ó ṣe kókó láti iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 bá mixture òun náà lélẹ́yìí ti jáde ẹni ẹjẹ aṣèkíni ká múlò yóò wúlò fún wa
2: atọkùnrin
1: àtobìnrin ká ṣèkíni ká mójútó ìdílé wa dáadáa ó ṣe pàtàkì ká sì mójútó àwọn ọmọ wa bó sì jẹ gangan náà nìyẹn ẹjẹ aṣọ báyìí kó tó di pé wọn á padà dé káwa bọ sí abala tọkàn à ń padà bọ ẹkú kalẹ.
5: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba mixture kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè.

0: sí, ìwọ ọlọ́run tó ń wa lọ láyọ̀ tó ń wa padà láyọ̀ ìwọ lórí gbogbo ògo kò sẹ́ni tó lè pè bá ọ pín nínú ògo rẹ kì í ṣe pé àmàdúrà gbà bẹ́ẹ̀ rárá kì í ṣe ìwà mímọ́ wa ló tó bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n a rí àánú gbà lọ́dọ̀ ìwọ ọlọ́run tó ní ògo tó dẹ̀ ní má jẹ̀ mí ó pàmì ọ pé ìwọ ló rán wa pá wa kí a rọra wa olúwa máa gba ògo lọ wá bá wa sọ̀rọ̀ lórí jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ má jà wí kábàkàbà má jà wí nígbà tó jésù agbára wa. Ẹ̀yin ọmọ ọba Shilo ní gbogbo àgbálá ayé.
1: Children of Shiloh all over the world.
0: A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: We thank God Almighty.
0: Mo dẹ̀ fi ògo fún Ọlọ́run lórí gbogbo yín.
1: And I give glory to God Almighty concerning your life.
0: Ọmọ Ọlọ́run ni yín.
1: You are all children of God.
0: Onígbàgbọ́ ni yín.
1: And you are so faithful. Ohun
0: tẹ́ ẹ wá gbàgbọ́ yẹn, wá ní ìgboyà gbogbo wa.
1: And that thing you believe is our boldness.
0: Ìgboyà wa yìí.

ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù.

0: tutulẹyin bẹẹ bẹẹ ròyìn. Ọ̀yá ìbọnni ti bẹ̀rẹ̀ náà ń bọnni ti kò. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ́kọ́ èjèèjì ká máa mú wá. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò tó jẹ́ ní ṣe pẹ̀lú pàjáwìrì lórí àmójútó àwọn iléèwé láti dáàbò bà àwọn iléèwé nílẹ̀ Nàìjíríà. Àwọn adarí ikọ̀ onísùnmọ̀mí wọ́n jọ̀wọ́ nǹkan ìjà olóró wọn lẹ̀ gẹ́gẹ́ báwọn ikọ̀ ọmọ ogun bí wọ́n ti ń gbéná wojú àwọn onísùnmọ̀mí lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ wò ó, ìṣèjọba mi jogún àwọn ìṣòro láti yanjú ẹ̀. Kò sì ní sí kankan nu wọn tí wọ́n pa tì. Ààrẹ Tinubu ń lọ sọ bẹ́ẹ̀ jáde. Bẹ̀m̀bẹ́ ròyìn, ó ní ẹ bá wa yanjú gbogbo ẹ̀. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wọ́n ti fọwọ́ sí ìlànà àbádòfin ọlọ́pàá ìpínlẹ̀. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo tún kọ́ ńbẹ̀. Ó di ìpínlẹ̀ Plateau. Àwọn ikọ̀ fìgìláńtẹ́ méjì ni wọ́n ṣekú pa nínú ìkọlù tuntun eléyìí tó wáyé. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlọ́kadà kan àtàwọn ọmọléèwé méjì wọ́n gbẹ̀mí mì nínú ìjàm̀bá eléyìí tó wáyé. Ìpínlẹ̀ Ebo ló ti ṣẹlẹ̀. Ẹ kúkú gbọ́ lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Pásítọ̀ kan nípínlẹ̀ Akwa Ibom ọwọ́ ti bà wọ́n ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n ọdún mọ́kàndínláàádọ́ta náà ni kò máa lọ lórí bó ṣe kí ọmọ bíbí inú ẹ̀ mọ́lẹ̀ lọ́bá rọ̀bọ̀n mi fún. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Òjò tọrọ tó fà gbàrà. Ó ṣekú pa obìnrin kan nípínlẹ̀ Bauchi àtọmọ ọmọ rẹ̀. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀n lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ mú kàlẹ́ towó tọmọ àtàìkú báàlì ọ̀rọ̀. Ẹ̀jẹ̀ àtúnjọjẹ̀ gbádùn ẹ̀nà. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Ewé mẹ́ta
2: la fi ń jọba nílẹ̀ Yorùbá.
1: Ewé ọdún.
2: Ewé ìrèrè.
1: Ewé àkókò.
2: Ẹni tá a bá ti já ọ̀kan nínú rẹ̀ lé lórí.
1: Ìjọba nìyẹn.
3: Kábíyèsí o.
1: Kábíyèsí ọba wa.
2: His Royal Majesty.
1: Ọba Láyélúwà.
2: Samuel Ọmọparí Ọlá.
1: Odìmayọ̀.
2: Olówó Múwàgún Kẹta.
1: The Lord of the Orele Kingdom.
2: Ògbógidìgbà òrèlè.
1: Ó tọ́ba tijúwe.
2: Òkè nìyàn tẹ̀.
1: Ọmọ kọ́yè kíkẹ́.
2: Ọmọ kíkẹ́ yẹ jágà yògbọ́n.
1: Kábíyèsí o.
2: Kádé ó pẹ́ lórí.
1: Ìbàdàn ó pẹ́ lẹ́sẹ̀.
2: Kírù kẹ̀rẹ̀ ó dókínní.
1: Ẹ gbó ẹ tọ́ ẹ pẹ́ bí olúpẹ́pẹ́ ti ń pẹ́.
2: Ó yá òde di ọmọ òrèlè.
1: Ẹ jẹ́ ká wá bára wa yọ.
2: Pẹ̀lú ọba wa.
1: Wọ́n pa àṣẹ.
2: Staff of office.
1: Ti Ọlọ́lá gómìnà wa.
2: His Excellency.
1: Dr. Lucky Orimisan Ajedati wa.
2: The Governor of Ondo State.
1: Ló fẹ́ fún ọba wa tó ṣẹ̀ṣẹ̀ jẹ́.
2: Yóò wáyé.
1: Ní Saturday 13.
2: Oṣù kẹfà ọdún 2026.
1: Èyí Saturday yìí gangan ni o.
2: Bẹ̀rẹ̀ ń dẹ́dẹ́ agogo mọ́kùnlá òwúrọ̀.
1: Ní Government Field.
2: Secretariat Road.
1: Òde Èrèlé Ondo State.
2: Chief Ọtúnbakọ̀ yìí Akeleke.
1: Yọlá ọ̀tán Ọ̀fọ̀dé Èrèlé Kingdom.
2: Ọlá ọ̀tán ènìyàn lẹ̀rù.
1: Ìdí ajé ìjọ́nù yàágùn.
2: Ó gbẹ̀tán ọmọ mi dànù ra.
1: Ohun èkéde ẹ̀rí o.
4: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ káàbọ̀ padà láti òkè.

0: ẹja bẹ̀rẹ̀ ní pápápá àti mú kókó wá ká mọ́ mú gbogbo ẹ̀wá lókù. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ́ ẹgbẹ́ ọ̀hún. Àwọn adarí àwọn onísùnmọ̀ mi bíi méjì òunná jẹ́ pé wọ́n ti jọ̀wọ́ nǹkan ìjà olóró ọwọ́ wọn lẹ̀ fáwọn ọmọ ogun. Àwọn ikọ̀ onísùnmọ̀ mi tí wọ́n jẹ́ adarí àwọn ikọ̀ ọ̀hún tó jẹ́ ti ISWAP iná jẹ́ pé wọ́n dákọ wọn Ismail Muhammad àti Abu Umar ni wọ́n ti jọ̀wọ́ àwọn nǹkan ìjà olóró ọwọ́ wọn ni wọ́n ti jọ̀wọ́ ẹlẹ̀ fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ṣe ni ìṣẹ̀lẹ̀ yìí oná wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ ń gbéná wojú àwọn tọ́jẹ́ onísùnmọ̀mí ọ̀nì. Ìròyìn fi ni pé àwọn onísùnmọ̀mí náà Muhammad Khalifa eléyìí tó tún jẹ́ ọmọ ikọ̀ ISWAP ọ̀hún ni wọ́n ṣekú pa lásìkò tí àwọn ikọ̀ ọmọ ogun tí wọ́n túbọ̀ ń gbéná wojú wọn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde lónìí, ẹni tó jẹ́ Adélé olùdarí ẹ̀ka ètò ìròyìn nínú àwọn ikọ̀ àjùmọ̀ṣe ológun ọ̀hún ti Operation Adinkai ọ̀gágun Haruna Sani òun ló fi léde wípé àwọn ṣe àṣeyọrí náà lórí ọ̀rọ̀ ìgbógun ti àwọn onísùnmọ̀mí tó sì láwọn méjì tí wọ́n jẹ́ adarí àwọn onísùnmọ̀mí wọ́n tún jọ̀wọ́ nǹkan ìjà olóró ọwọ́ wọn lẹ̀. Ìwé ìròyìn Vanguard òun ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn elétò ààbò ọlọ́pàá wọ́n ti ṣíde ìlànà ìtọ́jẹ́ ti pàjáwìrì látàrí ìjínigbé àwọn tó jẹ́ pé wọ́n kọlu àwọn iléèwé lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ni wọ́n ti fi ìpinnu wọn múlẹ̀ báyìí lórí dídáàbòbò àwọn iléèwé káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ti ṣíde ìlànà oníwákàtí 24 lórí ìdáàbòbò àwọn iléèwé lólùlulẹ̀ yìí eléyìí tó jẹ́ ti olú iléeṣẹ́ elétò ààbò nílùú Àbújá. Ètò ọ̀hún òun náà ni wọ́n pè ní ó wà ní abẹ́ ètò Safe School Initiative eléyìí tó jẹ́ pé wọ́n fi tètè mọ dáǹsì ìdúnkùkùlájà èyí tí ó bá ń ṣẹlẹ̀ láwọn iléèwé àbí tó ń ṣẹlẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni. Ìwé ìròyìn Premium Times ó ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti fọwọ́ sí ìlànà àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti fọwọ́ sí àbádòfin ọlọ́pàá ìpínlẹ̀ báyìí eléyìí tó jẹ́ ìgbésẹ̀ láti lè rí dájú pé wọ́n túbọ̀ mójútó ọ̀rọ̀ ìlànà ètò ààbò nílẹ̀ Nàìjíríà. Àbádòfin ọ̀hún oná jẹ́ pé àwọn ọmọlé ni wọ́n ṣàtìlẹ́yìn fún níbi ìjókòólé tó wáyé lónìí gẹ́gẹ́ bí àwọn aṣòfin tó tóbi 240 bí wọ́n ṣe ti dìbò wípé afaramọ́ kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kọ́ wáyé. Níbẹ̀ òun náà ni ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin Tajuddeen Abbas ló ti darí ìjókòólé ọ̀hún. Níbi ìjókòólé náà ni wọ́n ti fẹnukò lórí ìlànà àti ọ̀rọ̀ òfin eléyìí tó jẹ́ pé ó lè níṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún látàrí ìpèníjà ètò ààbò ìjínigbé ìṣekúpani àti báwọn agbébọn bí wọ́n ti ń ṣe ìkọlù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ó ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ààrẹ Tinubu sọ̀rọ̀ ó ní ẹ wò ẹ sì mọ wò ó mò ń jogún onírúurú àwọn ìṣòro tí n ò sì ní fi kankan lẹ̀ láì yanjú ẹ̀. Tinubu ná sọ bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lónìí ló ti kéde rẹ̀ wípé ìṣèjọba rẹ̀ òun ló jogún onírúurú àwọn ìṣòro eléyìí tó jẹ́ pé ìpèníjà ọ̀hún òun gbọ́dọ̀ yanjú rẹ̀ lọ́kọ̀ọ̀kan tóun ò sì ní pa ìkankan tì láì ṣe ni. Tinubu ọ̀hún ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde lásìkò tí ó ń sì ojú ọ̀nà eléyìí tó jẹ́ ti ojú ọ̀nà márosẹ̀ tó lọ sí pápákọ̀ òfurufú ní ojú ọ̀nà Kùjé láti fi ṣe àyájọ́ ìṣèjọba ọdún mẹ́ta rẹ̀. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí Kasim Setima iná sojú fún ààrẹ náà ti Tinubu tó sì ní ojú ọ̀nà tí wọ́n ṣe ọ̀hún ọ jẹ́ ara ìlérí eléyìí tó ṣe fáwọn aráàlú tó sì múṣẹ. Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Oya mo ko nbe iroyin eleyi to wa lowo mi re oye egbo. O gbona no tutu leyin bembe iroyin. Olokada kan gbe mi mi atawon omo ilewe meji ninu jamba eleyi to waye ni ipinle Rivers. Awon omo ilewe meji kan ti won je obirin eyi to ye pe won ni won se idanwo waeki lowo pelu olokada kan ni iroyin fi ni pe won gbe mi mi ninu ijamba oko eleyi to waye ni ori afara Choba ni apa iwo orun ilahorun eleyi to wa nilu Port Harcourt ni ipinle Rivers. Àwọn èèyàn ọ̀hún ni ìròyìn fi ni pé wọ́n ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣe ìdánwò lórí ọ̀kadà ọ̀hún tó gbé àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì ní ọlọ́rárí bọ̀ orí ọkọ̀ ńlá kan eléyìí tó jẹ́ pé ń lọ. Ìròyìn fi ni pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sojú wọn wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ní iléèwé kan ni níjọba ìbílẹ̀ Emoa kó tó di pé wọ́n ń padà lọ sílé kí ìjàmbá ọ̀hún kó tó wáyé. Kẹlẹ́dùmarì kọ́ máa sọ ní ìwé ìròyìn Guardian onógbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí ní pápá àwọn agbébọn ṣekú pa àwọn fìgìláńtẹ́ méjì nínú ìkọlù tuntun míì tó wáyé nípínlẹ̀ Plateau. Ìṣe ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan ní ìlú Tosh ní ìjọba ìbílẹ̀ Rion nípínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí àwọn ikọ̀ fìgìláńtẹ́ méjì kan bí wọ́n ṣe ni wọ́n ṣe ìkọlù sí wọn tí wọ́n ṣekú pa wọn lásìkò tí wọ́n sọ ìlú náà. Ìròyìn fi ni pé nǹkan bí aago mẹ́wàá alẹ́ ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ ṣẹlẹ̀ lánàá ni àwọn tí ọgbẹ́mí mẹ́ọ̀ ni Davo Dalop àti Dayop Rezaram eléyìí tó jẹ́ pé wọ́n ní àwọn ọmọ ikọ̀ fìgìláńtẹ́ ni tí wọ́n sì fara wọn jìn wí pé àwọn ọmọ sọ ìlú àwọn ò ní jẹ́ kí àwọn atiláwé ọ̀hún kí wọ́n ṣiṣẹ́ láàbí nílùú wọn. Ìwé ìròyìn Vanguard onógbe jáde lọ́sàn-án tòní. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé pásítọ̀ ti rẹ́wọ̀n he ẹ̀wọ̀n ọdún mọ́kàndínláàádọ́ta 49 years náà ni kọ́ máa lọ nípínlẹ̀ Plateau látàrí bó ṣe bá ọmọ rẹ̀ lájọṣepọ̀. Ilé ẹjọ́ gíga èyí tó wà nípínlẹ̀ Akwa Ibom tó fìdí kalẹ̀ sílùú Uyo ní lábẹ́ ìdarí onídàájọ́ Bassey Nkenga ló ti ní kí Apostle Williams Okun Bassey kọ́ máa lọ sí ẹ̀wọ̀n ọdún mọ́kàndínláàádọ́ta báyìí látàrí bó ṣe bẹ́ ọmọ rẹ̀ lóyún. Ọmọ ọdún 16 lọmọ náà. Ìròyìn fi ni pé Bassey ọ̀hún inú ń gbé pẹ̀lú ọmọ rẹ̀ tó jẹ́ pé ní ìjọba ìbílẹ̀ Ìkónò ó ní ìṣẹ̀lẹ̀ yìí ló ti ṣẹlẹ̀. Wọ́n ní ńṣe ni wọ́n jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun ló jẹ́ pé ìmọ̀ ló ti bá ọmọ ọ̀hún lájọṣepọ̀ ní iléèwé tí ìyá ọmọ ọ̀hún ìyàwó ẹ̀ tí wọ́n bá ti kúrò nílé tó nínú ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí adájọ́ bó ṣe wí ó ní ìwádìí eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ó fihàn pé ọ̀daràn ọ̀hún ó fún ọmọ bíbí inú ẹ̀hún ó fún lóyún tó jẹ́ pé ó tún ran ọmọ náà lọ sí ọ̀dọ̀yà ẹ̀ láti sọ fún un wípé ọmọ pé ó ti lóyún o kó tó di pé kí ìyá rẹ̀ ọ̀hún kọ́ bá ṣẹ́ oyún náà. Èyí tó yẹ pé ìyá ọmọ náà wọ́n ní ọ́ dá padà sí ọ̀dọ̀ bàbá rẹ̀ lórí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ bá dirantó. Ọwọ́sà àti bà wọ́n ti fún lẹ́wọ̀n. Ìwé ìròyìn The Sun onógbe jáde lọ́sàn-án tòní 08162549991. Ó gbóná nú. Ẹ ṣeun o.
1: Orúkọ tèmi ni Ṣọlá ọmọ mọ́mì láti ìlú Àkókó.
0: Ó yà ń gbọ́ yín.
1: Ó yà mí lẹ́nu. Irú ẹwà wo lọmọ téèyàn fi fẹ́ ní? Téèyàn á wá sọ wípé ó wù ú láti gbé kóun wá gba lájọṣepọ̀.
0: Ọlágbára.
1: A dúpẹ́ o, ìdájọ́ ti ké o. Ẹ pé tó.
0: Ẹ ṣeun. 08162549991. Ẹ jẹ́ àtúwẹ̀ lòmíì. Ó gbóná nú.
2: Ó ti sì lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ ṣeun.
2: Wọ́n ní ọmọ wọ́n ní kò síbọ́ ọmọ ẹni ìṣẹ̀lẹ̀ dá títí tó ká fi ṣaya.
0: Bẹ́ẹ̀ni.
2: Àwọn àpérò ẹ̀ ṣẹlẹ̀ láwọn ògbé kan o.
0: Nǹkan
2: burúkú ni. Àpẹẹrẹ burúkú ni. Orúkọ burúkú tí ò lè kúrò ní orúkọ wọn nínú ẹbí wọn títí ayérayé ni. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹjẹ́ á tún wẹlòmíì. 08162519991. Ogbona nu.
3: O tutu la inda sarun.
0: E seun.
3: Opo yomi joda.
0: E seun.
3: E ku eto.
0: E seun.
3: Abe ri pe kan eri kan omo bibi eyan. Inu eyan ke yan so fun tun lo ba sun. Tebi ko tun fun loyun. E la se isun ni o ke se tolohun. Tori pe a ri akoro a ri aya ri yan ninu iwa ki. Nkan tolo ni ka ma se ko siru yen be. Aya la se isun ni but daye to fun yen. To ba 39 mo odun ori e ko lo ma je wa tutu.
0: E se ko eto. Baba to fun omo e lo yan ohun. Won ba bi le ri nle ejo. Bi pe bo lo se je gan. O lo npe omo ohun ko wa ba ohun hoyin. O ni bi to tin ho eyin lowo. O na ni o tin se mbakan. Tomo nsi fun lohun lori lohun baba lajosepo. To fi wa doyun. Keledu mari omo saanu ni. O gbona nu.
4: O tutu leyin bembe iroyin.
0: E seun.
4: Ọgbọ́n ẹ méjì ọjà ìmọ̀ fún ètò.
0: Ẹ ṣeun o.
4: Ọlọ́run ọmọ wa pẹ̀lú yín o.
0: Àmì àmì àmì.
4: A ilé ìdí mo fẹ́ dá sí àwọn fìgìláńtì méjì. Bí wọ́n pa mọ bá mọ̀lẹ́bí wọn kẹ́dùn o. Ọlọ́run dùn ti àwọn ọmọ wọn o.
0: Àmì o.
4: Ẹ ṣeun o.
0: Ẹ ṣeun o. 08162549991. Ó gbóná nu.
5: Ó tutù lẹ́yìn bẹ̀rẹ̀ ìròyìn.
0: Ẹ ṣeun.
5: Àìká sọ́sà.
0: Ẹ ṣeun o.
5: Ẹ wo irú bàbá tí ó lọ bá ọmọ rẹ̀ lájọṣepọ̀ yẹn. Ó yẹ kí wọ́n dá ẹ̀wọ̀n ẹgbẹ́rẹ́ fún mi. Kò yẹ kí wọ́n kì í dájọ́ fún pé ìjọba ìlú máa kúrò bẹ́ẹ̀.
0: Ọ̀dà
5: ọmọ bíbí inú ìyàn tó wá yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ọlágbára.
5: Ẹ̀sẹ̀ ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun o. Ẹ jẹ́ àwẹ̀ nìkan sí. 08162549991. Ògbóná nu.
3: Ògbóná tutù.
0: Bẹ̀m̀bẹ̀
3: ẹ kú ètò.
0: Ẹ ṣeun o.
3: Kẹ́rí nǹkan tí mo fẹ́ sọ Nàìjíríà ẹ lọ́jọ́ kó dáa fún wa sà.
0: Àmì o.
3: Kẹ́rí gbogbo nǹkan tí àwọn sílé tíṣẹ̀ ń ṣe báyọ̀ ẹ̀kọ́ tíṣẹ́ ti pẹ́ nípa state police. Kẹ́rí tó bá ṣe kí ni ìta ó gbọ́ dáa fún ètò ààbò wa sà.
0: Ọ̀dà.
3: Gbogbo ọlọ́pàá ìbílẹ̀ ó dáa fún gbogbo ẹ̀ sà.
0: Ọ̀dà ẹ ṣeun.
3: Ẹ̀kọ́ tí gbogbo ẹ̀ rú àwọn àmọ̀tẹ́kù tó wà ń gbòòrò gbogbo ẹ̀ ló máa jọ ẹ̀wọ̀n ṣe dáadáa.
0: Ọ̀dà ẹ ṣeun. Tó àsìkò ti lọ ìyókù yóò tún dọjọ́ ajé lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o tọ́jú orúkọ rẹ o torí orúkọ ṣe pàtàkì ó ṣe kókó èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́ ìwọ náà mọ́ bàjẹ́ ó gbọ́dọ̀ nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
6: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o. Ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dọ̀ ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbo sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní ìtú ti wá wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n á níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n á máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kilode mo kole mo ra moto inu lo si papadun si mi oruko bayi o le je kinu obirin dun ti wo ba le gba bo lori papa dara dara pelu aya re nile pa lo se munu e ma se dun inu lo di so dara iwo ma bo lodo emi Femi Alagbo awon omiran ati yagbe ni problem won to je pe wo mo tutu fe yagbe bayi kini yan ti jade kinu jade kinu ba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka de si se kini ka si yagbe iwo to fun oni iberu lati ojo pipe ma bo lodo Femi Alagbo tabi iwo to je pe won se pe o kini yo se se kilo de kilo se se lodo olorun ba iwo ma bo lodo Femi Alagbo sa ma bo lagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti emuko to se olagbara re to fun oni ifoya to fun oni fokanbale kilo de ma bo lodo Femi Alagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera o era ro mi awo eyin mi ki lo se leyin ma bo lodo mi Femi Alagbo ni pase Eledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa ni Isolo Road ni Waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Mashalashi Central Mosque
7: awon kan ni pe kon run lagora won awon kan ni pe ikan ja won je lara awon kan ni pe inu won gbono lati nu wa ma se beru ni pa se Eledumare ma fun ni ogun to ma ba olara mu
8: eku dede iwoye o eyin temi ni ilu Akure emi aya Femi Alagbo lo nkin ti office wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta ba ri iwo obirin to ti wa nile oko lojo to ti we to re yan pe ran ise ma bo nile ise Femi Alagbo tabi iwo obirin ti nkan osure ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi iwo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo di sin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti yin
6: bi iyawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nse obirin o awa okunrin na lo mo kan to nse okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri iyawo mi e ri sambodo wa to ko Femi Alagbo o ke bere ninu Democracy Park pe ibo ni office Femi Alagbo e ma bo an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni Enugun state ni ile Ibo asuko rete eyin temi ke na wa jafani Femi Alagbo adupe lowo eyin te dupo aloko te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olorun lo se o Femi Alagbo kon o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pa se Eledumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fiafia o ami o

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used dira wọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product yìí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o adẹ kí gbogbo ẹyin olólùfẹ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá wa ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé àjẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn. Face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tẹ́ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: ẹ ṣe fi àwọn kankun bí face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí làmì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tẹ́ ẹ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ́lẹ̀ fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa wọn àtàwọn ìlú tí wọ́n wà lórí

0: Beauty Solution Cosmetic. Àmọ́ tó bá jẹ́ pé bá a ṣe pé tètè capture location titi yín, you can reach out to us via the number we will call. A máa sọ fún yín níbi tálágbàtà wa wà. Then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣe fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ fẹ́ bá wa ta ọjà, tẹ fẹ́ bá Top Touch dòwò pọ̀ káyé yín lè máa lọ straight top. Bẹ́ẹ̀ni, you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani Bini Dojukọ Winners College Lakure, and they reach us on 081-439-92792.
1: Lẹ́ẹ̀kan sí
0: 081-439-92792. Ẹ má gbàgbé, ṣé ẹ rí àwọ̀ yín, it is something very important that you should not joke with. Kò ṣe kókó wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé, àmọ́ kò wọ ibìkan kíski nẹ́ẹ̀tì kọ́kọ́ máa pariwo, Top Touch nìkan ló lè ṣe irú ẹ̀.
1: Ìyẹn lọ ti gbọ́ o, láti ilé iṣẹ́ Top Touch Natural Skin Care.
2: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe panda paracetamol.
1: It's okay to make fun of our tooth gap. Let's have a talk.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
0: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Live it, my father.
5: Njẹ o ti n pọn gbẹ ọrọ ọlọrun ti o ni agbara, ọrọ ọlọrun ti n san ara, e ti n pa igi kedari ya. Pade Prophet Dr. Tunde Fayeun ti ijọ Godly Hepzibah Bewola Global Ministry behind Comprehensive Health Center Isakumi Kare Akoko lori Adaba 88.9 FM lọjọjọ Thursday laago marun rọlẹ. Pe 08062436989 08062436989. Jesu ni Oluwa.
6: Ogo ni baba ati fun omo ati folorun mi mo aye aye olorun fun iwo lagbega to pe ko sai ni to dabi re o alagbara to joko lori obi aye ni waju en ti gbogbo eyan dabi elenga iwo na ni olorun wa aso wi pe o se gba ope wa
7: amen
6: nitori pe bi eniyan ba se agbebo bi alagbara aye eniyan ba se wa gbe tutu be eniyan ba wa nbe yo so wi pe o fe ka en ni o ama iwo lo ba to te ko sai alagbara to le ka kuro. O ni emi ni Olorun to ti pinu re ti mo si mu wa si muse. Agbe oga to pe o pinu o si mu wa si muse gba ope wa.
7: Amen.
6: Ya karama moske telia barama mosketa. Iwo lo ba to ti da ba e to si mu wa si muse gba iyin wa.
7: Amen.
6: O re si dini ya barama mosketa lia gara. Baba gba ope wa.
7: Amen.
6: Nitori eyan tutun to n jare boy. Nitori eyan tutun to n lana lowo. Nitori ilekun layi to si. Elezumori gba ope wa.
7: Amen.
6: Oba ara ti sun ara gba ope wa.
7: Amen.
6: Nitori pe ko se ni to to eniyan ba lo le eniyan wa so wipe iwo ni Olorun ibe ni wa so wipe ta lo wi to si se be nigba ti iwo Olorun o ti pase re awa yan fun were to pase lori ipe yi lori ijo yi lori ise ranse lori gbogbo awon covenant partners parapata eleda gba ope wa.
7: Amen.
6: Nitori eri fun mo je mu kede okeke se kan si ere elera ba ope wa.
7: Amen.
6: Ori le se yarupe pe ko lana aye o ti le ku be pa ota so pe paro o to be elera ba ope wa.
7: Amen.
6: Olorun wa dupe lo ori le de yi tori pe iwo ni Olorun sibe ilaje odun yi lo pari lo yi agbe oga nitori pe o jo so pe ile Nigeria o se wo mo o jo so pe titi bodi Nigeria pa ori le ni Nigeria mu ti ko won lo nibe a mo gbe oga bo se su pe jiji lo nji lasan iwo Olorun alagbara ko si bi aye se lagbara to le bori re elada ba ope wa.
7: Amen.
6: Olorun ba wa so.
7: Amen.
6: Ba wa pade.
7: Amen.
6: Ka le yin o.
7: Amen.
6: Jesu Oluwa wa.
7: Amen.
6: Ah mo ki gbogbo omo Olorun to n gbo mi ni asale yi eto yi waye lati Godly Hepzibah Bewola Global Ministry ti olujo wa kale seyin Comprehensive Health Center ni Isakumi ni Ikare Akoko. Gbọ́ mi bàbá ká tó tẹ̀síwájú kí tó sọ orúkọ mi. Mo fẹ́ ká sáré gbọ́ jíngù yẹn lẹ́ẹ̀kan sí torí program tó ń bọ̀ níwájú ní 48 hours ẹ̀ẹ̀kan lọ́dún ni wákàtí 48 pẹ̀lú Olódùmarè. Àkòrí ti ọdún yìí ni a pè ní àánú fún ìmúṣẹ ńlá. Àánú fún ìmúṣẹ ńlá. Dádì gbọ́ láì sí àánú kò sí ìmúṣẹ. Ẹja sáré dókítì kejì náà ká sáré gbọ́ jíngù yẹn.
5: Your Godly Hepzibah Bewola Global Ministry behind Comprehensive Health Center Isakumi Kare Akoko Olumpeyin si akanse eto olododun oniwakati 48 annual 48 hours with God program iti ape ni mercy for great fulfillment igbala itusile idande ati aluyonduro di o apade Olorun alaye eti mu ileri re se fun awon ranse ti re jo 19 di ojo 21 osu kefo odun yi ni June 19 to June 21st aago mẹwa àárọ lójoojúmọ. Ibi tí ètò yóò ti wáyé oní gbọ̀ngàn ìjọ wa Godly Hepzibah Abeola Global Ministry behind Comprehensive Health Center Ìṣàkúnmí Ìkàrẹ́ Àkókò Wòlé Àgbáyé ni Prophet Dr. Tunde Fayeun àti àwọn òjíṣẹ́ Ọlọ́run mìíràn ń dúró dè ọ́. Fún àdúrà àti àlàyé ẹ pé 08062436989 08062436989 Jésù ni Olúwa.
6: Yes, ẹ káàbọ̀ padà, ògo ni fún Ọlọ́run ọ̀gá ògo, nítorí pé kò sọ bá bí rẹ, ẹni tó tó ṣe tó sì lè ṣe. Ẹ gbọ́ mi sà, jígùtà gbọ́ nísinsìnyí, òun náà ló sọ̀rọ̀ nípa àánú fún ìmúṣẹ ńlá. Dádì, má jáfara, kò sí bó ṣe lè ṣe tó lè rí ìmúṣẹ láì jẹ́ kó rí àánú gbà. Kò sí bó ṣe lè ṣe tó lè rí ìmúṣẹ ohunkóhun yòówù lọ́kàn ẹ. Ẹ múra ìyà dádì, ẹ mọ̀ wípé ti ènìyàn ni. ó wù mí ní gbogbo ẹ̀dá máa ń kú àṣọ ṣùgbọ́n ìmúṣẹ ọwọ́ ọlọ́run ló wà. Àbálẹ̀ dáńdà ọlọ́run ló láṣẹ lọ́dọ̀. Gbọ́ mi sà, ó ti wù ọ́ kó jẹ́ èèyàn láyé, ó ti wù ẹ́ kó di gíga láyé, ó ti wù ẹ́ kó kọ́lé. Ẹ wo, ó wu Dáfídì, ó fẹ́ kọ́ ilé fún Ọlọ́run. Ọlọ́run ní Dáfídì onírun, mo mọ̀ pé ó wù ẹ́ lọ́kàn ẹ̀, ó ní bẹ́ẹ̀ ni. Ó sì ti pèsè gbogbo ohun tá a lò. Olúwa, mo ti pèsè ẹ̀ kalẹ̀, àmọ́ wá gbọ́, mi ò fẹ́. Olúwa ní kí ló dé? Àní mi ò fẹ́ ṣẹ̀. Dádì, ó túmọ̀ sí wípé kìí ṣe ti ẹni tí ń sáré, kìí sì ṣe ti ẹni tí ń yára, bẹ́ẹ̀ ni kìí ṣe ti ẹni tí ń fẹ́, bí kò ṣe ti Ọlọ́run ti fi àánú hàn. Ẹ sà, kìí ṣe ti ẹni tó fẹ́. Ẹ jẹ́ ká sáré wo ti ìwé Róòmù orí kẹsàn-án. Bá a bá débẹ̀, ẹ jẹ́ àwò láti ẹsẹ̀ kejìlá, nítorí pé ohun tó ní agbára gidi ni. Ẹ wo tó sọ Róòmù orí kẹsàn-án ẹsẹ̀ kejìlá kí ló wì? Yes.
7: A ti sọ fún pé. Ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò.
6: Ẹ̀gbọ́n a máa sin àbúrò gẹ́gẹ́ bí èròǹgbà ìyá wọn. Rebecca là ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tó lóyún orílẹ̀-èdè méjì. Òun la lérò wípé gẹ́gẹ́ bí títò ẹ̀dá èròǹgbà ẹ̀dá láyé ni pé kó ga fún ẹ̀gbọ́n kábúrò máa gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀wọ́n lágbà dídà ọmọdé náà fi rẹ́jẹ. Ṣùgbọ́n kí ẹ gbàgbọ́, oríire kì í kan tọjọ́ orí. Àṣeyọrí kì í ṣe tàgbà dídà. Ẹ gbọ́ mi dáadáa sà, bó ti wọ́lọ́run ní pin ọlá, a gbé ọlá fún àbúrò. Ẹ̀sà ọmọ mẹ́jọ ni Jésù ẹbí. Dáfídì ló kẹ́ nínú wọn, àmọ́ orí Dáfídì lágbádé sí. Ó gbé kúrò lórí Eliabu Àkọ́bí, ó lọ gbó sórí Dáfídì Àbíkẹ́yìn nọmba 8. Ẹ̀sà bó ti wọ́lọ́run ní Ṣọlá. Àánú ni Dáfídì gbà. Bíbélì wá sọ wípé àánú tó dájú ti Dáfídì. Ẹ kíyèsí bàbá tó ń gbọ́ mi, ẹ kíyèsí màmá tó ń gbọ́ mi. Bíbélì sọ pé àkọ́ wípé ẹ̀gbọ́n báyìí ni yóò máa ṣerú àbúrò. Bó tiẹ̀ ní wàá pa àbúrò ẹ, a jẹ́ pé ó pọ̀ náà ń la ẹja nù. Ẹ sà, Káìní pa Ábélì. Ọlọ́run torí bẹ́ẹ̀ sọ Káìní di èèyàn. Gbọ́ mi dáadáa, bó o bá pa ẹni tí ò yẹ kó pa, kò ní sọ ẹ́ dẹni orí ìtẹ́. Bàbá ti kádàrá ìtẹ́ fún ẹ, àkádàrá ẹ̀ náà nìyẹn. Bó o bá fagídí débẹ̀, o fagídí ṣubú náà ni. Nítorí pé Bélì sọ fún wa pé ẹnikẹ́ni ò rí ohunkóhun gbà. Bí kò ṣe pé a fi fun láti òkè wá, ẹ wá gbọ́, wọ́n ní ẹ̀gbọ́n ni yóò máa ṣe ẹrú àbúrò. Yes.
7: Gẹ́gẹ́ bí a ti kọ́ pé.
6: Àkọ́ wípé.
7: Jákọ́bù ni mo fẹ́ràn.
6: Ó wu Ọlọ́run ni sà. Ẹ wá kíyèsí dádì gbọ́dọ̀ sà. Jákọ́bù òun ni mo fẹ́ràn. Nítorí kíni orí àánú gbà. Nítorí kíni àánú ńlá ń sọ̀rọ̀ lórí ayé. Nítorí kíni ó wu Ọlọ́run ni. Àánú kì í ṣe wípé mo ṣiṣẹ́ fún. Orí ọ̀fẹ́ ló ń bá iṣẹ́ wá. Àmọ́ àánú sà. Àánú sà. Àánú ò nílò iṣẹ́. Àánú ò nílò ṣe. Ìṣe ni àánú báyìí kì í ṣiṣẹ́. Ìṣe ni àánú máa ń tẹ̀lé, kì í ṣe iṣẹ́. Ẹ kíyèsí kí ló sọ. Yes.
7: Ṣùgbọ́n Ṣáù ni mo kórìíra.
6: Ṣáù ni mo kórìíra. Nígbà tó sì wà lóyún. Ìṣe Ọlọ́run ni kì í ṣe iṣẹ́. Kì í ṣe nípa iṣẹ́ tó máa ṣe. Ṣùgbọ́n ìṣe ló báyìí. Dábì, kíyèsí ìṣe rẹ níwájú Ọlọ́run. Kíyèsí ìrìnàjò rẹ níwájú Ọlọ́run. Nítorí pé fún aláàánú ni Bíbélì sọ ní Sáàmù 8:25. Fún aláàánú lèmi ò fẹ́ àmì ẹ̀ ní aláàánú. Fún òróró èmi náà àti fara mi hàn. Ẹ sà, kíyèsí fábíkà síwájú kí ló sọ. Yes.
7: Ǹjẹ́ ìwà wa ti wí?
6: Ẹ̀gbọ́n dádì, kí la wà ti wí báyìí?
7: Àìṣòdodo wa wà lọ́dọ̀ Ọlọ́run bí.
6: Ká mọ̀ rí, ṣé àìṣòdodo wà lọ́dọ̀ Olódùmarè ni? Ṣé Ọlọ́run ò pin dání? Ẹ rárá, bó ti wù Ọlọ́run ní pin. Ẹ sà, àìṣòdodo ò sí lọ́dọ̀ bàbá yẹn o. Ìdí nìyẹn tó fi gbọ́dọ̀ fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Má sọ wípé Ọlọ́run ṣe dáa. Ẹ gbọ́ mi dádì, àánú fún ìmúṣẹ ńlá là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bá àánú bá ti ń sọ̀rọ̀, ìmúṣẹ mọ́ tẹ̀lé ni. Ẹ̀wọ̀n wá dá òòráyé bọ̀bọ́ yẹn bó ṣe ń sáré orí bí ìrìnàjò ẹ ṣe nítumọ̀. Ẹ gbọ́ mi sà, program yẹn mọ̀ tí ìdọ̀sẹ̀ tó ń bọ̀ níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni. By Friday láàárọ̀ kùtù láago mẹ́sàn-án àárọ̀ lálàá ó lu àkùtùkù òwú. Ẹ sà, wo ala yo be nkan hanu isele o sele wo go rowo olorun o mo wo pe ko se da kan bayi to dabi olodun mo ri mi mo boya won ti ti le kun hanu ni eyan ta ti bi o ha ki lo mu e to fe joko to wa fe dagula baba wa beyin fun hanu mo so pe bi ti mo gbe jin eh ko si mi to jin la be orun se ba nu fe igba iyanjo hanu kere na esa ka hanu o to fo eyan rin e be lowo joseph ko to ra hanu gba nile egypt ebe lowo daniel ko to ra nigba anugba ni babylon ebe lowo esther omo eru lasan ko to ra anugba ni asbi oba eo ni susan e sa anu o se n to rorun anu e se romode idiyele ngbe anu rin anu gbe idiyele dani amo bo ba le san idiyele e ti won na le wa si pade lai o da mi loju pe o ni ka ba mo pe o wa o kan mo so pe mo mo dupe pe mo wa ni eh ni tori pe kini ba anu ba ti so e won na soro ba lo ba ti fo ni na ko fo esa ai fo wa anu lori aye e lo de ko ribo ti ri eni ba ri anu gba I mo mo se ni aye ade wa di e won si ni ri di e nitori kini anu lo gbe dani eni ba gbe anu dani ta anu ba ba rin ajo aso re ki pon daddy bata re ki je kumba esa awon eniyan fi ona ti won sile bible so wi pe men will lead their ways to favor you awon eyan fi ona won sile won wa fi oju re han fo ele to buru ju ni pe eni ti o ni gan yo tu wa ni ko gba ko ni biyo si pe oni ju lo lai ninu aini ti e

0: 8 hours with God program. Iti akwini, mercy for great fulfillment. Igbala, itusile, idandi, ati aluyonduro diyo. Apadi olorun alayi. Iti mo ili rese, pwa wangwa se etire. Joko kandi logun, diyo joko kandi logun osu. Kefo adu yini, June 19 to June 21st. Agome wa aron ujo ujuma. Ibi tieto yoti waye, oni bangan ijowa. Godly Ebziba Beula Global Ministry. Behind Comprehensive Health Center. Isakumi, ikari akuku. Wuli agbayeni, Prophet Dr. Tunde Fayeon. Ati amu ujise olorun mino.
1: Fun adura ati alaye epe 08062436989 08062436989 Jesu ni Oluwa.
2: E ka bo para bo mi dada o kan ni mo fe ko ri ona ni wi pe anu yi duro di o se anu yi duro di o ba mi ka si waju mo mi dada yes
3: emi o sa nu fe ni ti emi o sa nu
2: o so fun mo se wi pe nínú ààfin ọba yìí kan náà ọmọbìnrin sọ pé ṣé kí lọ ó ní sáré lọ pe ẹnìkan wá kó bá bìtọ́jú ẹ̀ mose sì ẹ̀gbọ́n mose sì lọ ó lọ pe ìyá mose wá kó wá gbé mose ẹjọ́ ṣe ìyá mose ò fún mose lọ́mú ni ó yẹ ká pè pé màdàmú bo lẹti lọ́mú tẹ̀ fún ọmọ tí ẹ̀yin lẹbi ni àmọ́ ẹnìkan ò bí ìyá mose títí tó fi tán mose dàgbà ẹ tún wá wo bí dànù lágbára dé ìyá mose tún gbowó lórí ọmọ tó tọ́jú lọ́mọ bíbí inú ara ẹ̀ ó tún gbowó oṣù ó ti ń jèrè ọmọ láti kékeré mose ìdàgbà kó tó gbẹ̀yìn sí fún ìyá ẹ̀ lóúnjẹ oṣù mẹ́ta ni mose wà tí ìyá ẹ̀ ti ń jẹ oúnjẹ ọmọ màmá ọmọ tìyẹ́ mà ti darúgbó ò tí ìmọ̀jọ́ tí wàá jẹ ọmọ bóyá wàá jẹ́ láyé gan ò tiẹ̀ tí ìmọ̀ bọ́rọ̀ ti ń lọ báyìí kò sí assurance pé ó jẹ oúnjẹ ọmọ ẹ̀ àmọ́ mo fi dá lójú pé ó jẹ oúnjẹ ọmọ màmá mi ò mọ gbogbo agbára tó mú káwọn ọmọ rẹ kẹ̀yìn sí ọ lórúkọ jésù agbára náà ṣubúrulẹ̀ lónìí ìwọ ni kò gbé ìgbésẹ̀ akọni wípé mo fẹ́ bọ́ ọjọ́ kan èèyàn máa ń kọ̀yà bàbá mi ni alọ́jọ́ kan máa ń ṣòfin mọ́ fòkò mi dọ́nà ọjọ́ kan oṣù báyìí náà ni ìwọ náà pinnu pé mo bọ́ lọ́wọ́ ìṣẹ́ mo bọ́ lọ́wọ́ ìyá lónìí pinnu nínú ọkàn rẹ pé mo kọ́ ìyà mo kọ́ wàhálà mo kọ́ òṣì mo kọ́ àìní mo kọ́ àìtẹ́gbẹ́ ìwọ náà múra sí ọ̀rọ̀ ayé rẹ nítorí pé oníṣẹ́ fẹ́ ṣiṣẹ́ àràánú ayé rẹ arúgbó ọjọ́ fẹ́ gbé ẹ dìde mo yọ̀ fún bàbá tí ń gbọ́ mi ni mo yọ̀ fún màmá tí ń gbọ́ mi ni bí ìwọ bá lè ráyè wá tó gbà àwọn ọ̀tá rẹ láàyè má sọ wípé mo fẹ́ wá àmọ́ mi ò sówó ni gbìyànjú ọlọ́run yóò pèsè fún ọ ọba tí ń bọ̀ àṣírí ẹ̀dá yóò bọ̀ àṣírí rẹ ìwọ bá ti lè ní lọ́kàn ó dìde owó yóò jáde gbogbo ẹ̀mí òṣì ẹ̀mí atakore ẹ̀mí asẹnimọ́lé ẹ̀mí afẹ́ àkókò wa ní ṣòfò láyé rẹ lónìí yóò gbé yẹn sọnù.
3: Ami!
2: Ẹ̀sà a sì lọ wá ìyá mose wa ó mà tán mose dàgbà ọlọ́run wa sọ fún mose mose bó ti jẹ́ product àánú ẹni tí ò bá rí àánú gbà kéé lè gbàdúrà àánú fún yàn bàbá àánú làwa rí gbà láti mọ sọrọ lórí afẹ́fẹ́ bàbá mi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀mí rà àánú gbà lónìí torí pé ọlọ́run ṣàánú fún mi ni ìwọ náà wàá mú nínú àánú kí ìwọ náà rí àánú gbà kóògùn tìrẹ náà sọ̀rọ̀ nítorí pé àwa tán pè ní ẹni tí ò jẹ́yàn ní ìgbà kan tá a tọrọ owó iléèwé tá a yá owó iléèwé san kiri a ṣelébìrì àrùpọ̀ gbọ́run gbogbo ẹ̀ ká tó débi adé àmọ́ àánú sọ̀rọ̀ lónìí bàbá àánú náà lè gbé ìwọ náà dìde wá pàdé mọ́jẹ̀mú àánú fún ìmúṣẹ àwárí ìmúṣẹ olúwa sọ àṣẹ olúwa kì í parọ́ ó ní bí ó tilẹ̀ pẹ́ ó ní dúró dé nítorí ní dídé yóò dé kì yóò tilẹ̀ pẹ́ rárá ó ní ṣùgbọ́n ọkàn rẹ tó gbéga kò dúró sisi ní inú rẹ ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́ rẹ Habakkuk chapter 2 verse 4 gbọ́ mi dáadáa láti ìwọ náà jẹ́ kí ògo rẹ ó fọ̀ lónìí jẹ́ kí ilẹ̀kùn àánú rẹ ó ṣí fún ọ ó wí fún mọ́sẹ̀ pé yes
3: èmi ó ṣàánú fẹ́ni tí èmi ó ṣàánú fún.
2: Bí iṣẹ́ ẹ̀ ní tiẹ̀ wá pọ̀ bí yan etí òkun ni o. Ẹni tó bá wù mí tí màá ṣàánú fún ni ó ṣàánú fún túláàsì ọ̀rá ipá ọ̀rajà ipá ọ̀tá ẹ̀sà agbára ọ̀kọ́lé agbára òdẹ̀rálẹ̀ bẹ́ẹ̀yàn ti ṣiṣẹ́ tó kọ́ ló mọ sórí rẹ tó àánú ni mọ gbẹ̀yàn dìde bàbá bíbélì sọ pé asán ni fún yín tí ẹ jí ní gùdùgùdù òwúrọ̀ tẹ tó wá pẹ́ síwọ́ tẹ wá jọ oúnjẹ làálàá dáàdì àánú nìkan ló lè mú kí ọ̀nà ńlá fún yàn àánú nìkan ló lè gbé ẹ̀dá dìde àánú nìkan ló lè fani lọ́wọ́ sókè gbọ́dọ̀ ni dáàdì àánú yóò gbé orí rẹ sókè.
3: Àmì Jésù.
2: Màmá yìí àánú yóò gbé ìṣẹ̀dá rẹ sókè.
3: Àmì.
2: Ògo àánú ńlá rẹ ó yẹ kó lànà fún ọ.
3: Àmì.
2: Yes, kí ló sọ.
3: Èmi ó ti ṣe ìyọnu fún ẹni tí èmi ó ṣe ìyọnu fún.
2: Ẹni tó wù mí tí mo fẹ́ yọnu sí wọ́n sì yọnu sí. Dáàdì bó ti wọ ọlọ́run ní sọlá onìkan ló lè yọnu sí ọ bí ò bá ti yọnu sí yàn ẹ̀ẹ̀kùn sí tó lè ṣe kò sí bọ́lọ̀run bí arúgbó ọjọ́ ò bá yọrú sí ọ ọ dàbí ẹni tí ò máa ṣe ni àmọ́ ní kété tí àánú bá ti ń ṣọ̀rọ̀ ó di dandan kí ìwọ náà dìde láyé dáàdì adẹ̀fẹ́ gbé ẹdìde o ohun tó lódùmarè ní sọ fún ọ ni wípé ìpàdé ńlá yìí tí ó wáyé ní 19/20/21 ọ̀sẹ̀ tó bọ̀ náà ni o ọ̀sẹ̀ tó bọ̀ náà ni kó gbìyànjú kó dira lámùrè kí wọn náà máa bọ̀ kó wá bá ọlọ́run àánú pàdé fún ìmúṣẹ ńlá kó the mercy mercy for great fulfillment. Ẹ ṣàkóso Abuja kan lẹ́yìn àánú kò sí short cut kan lẹ́yìn àánú bá àánú bá ti ṣe kò sẹ́ni tó lè dá dúró oníbánú rẹ̀ bá sọ̀rọ̀ kò sẹ́ni tó lè dá ọ dúró bánú rẹ̀ bá sọ̀rọ̀ kò sẹ́ni tó lè dá ọ lẹ́kun ṣé bí àánú rẹ̀ ló sọ ester ìdáyaba ẹ ṣàánú ló sọ ester ìdáyaba ọmọ ẹrú lásán àmọ́ra àánú gbà ọ̀nà ńlá fún òun ló wu ọba ní gbogbo ohun bí atán kójọ ẹgbẹ́ yẹn bá ti rá àánú gbà mo lẹ́wà kọ́ lọ̀rọ̀ tó wà lẹ o lè lẹ́wà tó bá ti rá àánú gbà ó dẹni àlòpàtì ẹsà àmọ́ bẹ́yẹn bá ti rá àánú gbà yóò di ẹni mọ́jẹ̀mú tuntun ẹ bá mi kà á síwájú.
3: Ǹjẹ́ dàdí kìí ṣe ti ẹni tí ó fẹ́?
2: Ǹjẹ́ gbọ́ tó sọ dàdí kìí ṣe ti ẹni tí ó fẹ́? Bíbélì mi sọ pé kìí ṣe ti ẹni tí ó fẹ́ tàbí kí ni?
3: Kìí sì ṣe ti ẹni tí ń sáré.
2: Èrè ò sà bó sáré kò túmọ̀ sí pé ó dìde láyè ẹ̀sà kìí ṣe ti ẹni tí ó sáré àìmọye ẹni tó kàwé tó mọ̀wé ṣùgbọ́n tí ò jẹ́ èèyàn nítorí pé kí ni àánú ò dàpọ̀ mọ́ ìrìn àjò àyàn mọ́ wọn láyé bẹ́ẹ̀ sì rèé ọlọ́run àti sàánú fún ìyá látàlétí ọjà a sì mọ kọ́lé bí ẹyẹ kiri àdúgbò àánú ní sọ̀rọ̀ sà àánú ló sọ̀rọ̀ orí ọ̀fẹ́ ló sọ̀rọ̀ àánú ló sọ̀rọ̀ orí ọ̀fẹ́ ló sọ̀rọ̀ o agbára mi màmá kọ́ o àánú ló sọ̀rọ̀ dádì bí àánú bá ti sọ̀rọ̀ ènìyàn wa dàbí ẹni tí mo mọ̀ ṣe ó ní kìí ṣe ti ẹni tí ó fẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe ti ẹni tó ń sáré àmọ́ tí ọlọ́run ti ṣe kí ni.
3: Bí kò ṣe ti ọlọ́run ti ṣàánú.
2: Bí kò ṣe ti ọlọ́run ti ṣàánú ọlọ́run fẹ́ ṣàánú rẹ̀ mọ́ mi dádì ọlọ́run fẹ́ ṣàánú rẹ̀ ó wá ní sọ fún ẹ wípé lọ́ọ́ sọ fún wọn pé kán wá pàdé mi ọlọ́run ti ṣàánú mo fẹ́ ṣàánú ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé tí mo dá wọn wáyé pé kán wá dà mo rí pé wọn rí ìmúṣẹ ohun tí mo fẹ́ kán lọ jẹ́lé ayé wọn dá ibi tí mo fẹ́ kán jẹ́lé ayé wọn débẹ̀ lọ kéde kó kéde sí wọn lára létí pé mo fẹ́ kán wá bá mi pàdé dáde mi náà kéde báyìí kí n má ba jẹ̀bi rẹ nítorí pé agbé mi dìde fún iṣẹ́ yìí ni mo sì kéde báyìí gẹ́gẹ́ bó ti ń gbọ́ nínú jíngù ọ̀pọ̀ wípé dáde àánú ni o fún ìmúṣẹ ńlá ìyẹn ògo yìí gbọ́dọ̀ ṣẹ o gbọ́dọ̀ bá wọn dára láyé kì í ṣe kó bá láyé fọwọ́ tí kú dáde o ti sìn sìnsìn ó tó ká àsìkò láti sìn ọ́ ó tó ká àwọn èèyàn náà parapọ̀ kán wá sìn ìwọ náà èyí ò sìn náà tó o bá dẹ̀ dìde ó ẹ̀sà kí ló sọ fún dávidi yẹs.
3: Ó sì wí pé
2: ó wí pé
3: olúwa ọlọ́run ìsírẹ́lì
2: olúwa ọlọ́run ìsírẹ́lì
3: kò sí ọlọ́run tí ó dàbí rẹ yé
2: o kò sí ọlọ́run kan tó lè ṣàánú bí òun
3: tàbí ní ayé
2: ní ayé ìyá àríwú ẹ
3: ní pamọ́ jẹ̀mú mọ́
2: ẹni tí pamọ́ jẹ̀mú mọ́ pé màá ṣàánú fún ọ tá sì ṣe àti kí ni
3: àti àánú fún àwọn ìránṣẹ́ rẹ
2: àti àánú fún àwọn ìránṣẹ́ rẹ tí ó ṣe kí ni.
3: Bí fi tọkàntọkàn wọn rìn níwájú rẹ̀.
2: Ṣé mo sọ fún ẹ nípa ìṣẹ̀lẹ̀ àánú ti wá? Kí fi tọkàntọkàn wọn rìn níwájú ẹ̀. Àwọn tó rìn níwájú Olúwa ní pípẹ́ dáde ǹjẹ́ ìwọ náà rìn níwájú Olúwa bó ti tó àti bó ti yẹ? Ǹjẹ́ ó rìn níwájú Olódùmọ̀ ìlọ́nà tí ó fi ṣàánú fún ọ? Bàbá yìí mọ̀ fi ṣeré àánú la béèrè fún àánú ló sì sọ̀rọ̀ lórí ayé rẹ̀ ó di dandan mọ̀ pa ìpàdé yìí jẹ nítorí pé àsìkò àánú la wà yìí àánú lọ́lọ́run fẹ́ fi ṣiṣẹ́ ayé ẹ̀ kó o bá lè rí ìmúṣẹ kó mọ́ bá kábàámọ̀ pé o wáyé lásán kó mọ́ bá dàbí ejò tó kọjá lórí àpáta tí kò nípa dádì dìde fúyà ńlẹ̀ mọ̀ jẹ́ kókó dá o dúró ní 19/2021 Friday Saturday Sunday àbódájú sikọ́rítì wa gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣètò kalẹ̀ ilé wa oúnjẹ wa ohun tó ń lò gbogbo pèsè gbogbo ẹtì wà ní ìsapá òṣòǹkò nǹkan ju aṣọ tó fẹ́ wọ̀ tó nílò àti bíbélì rẹ mọ́ bọ̀ ó bá ọlọ́run pàdé nínú ìjọ Godly FC Babalola Global Ministry níbi tí Olúwa kalẹ̀ sí ní ẹ̀yìn Comprehensive Health Center ní Ṣàkúnmí ní Ìkàrẹ́ Àkókó kò síbi tó jìnnà ní abẹ́ ọ̀run there is no distance in the realm of the spirit ìwọ náà wá connect mọ́ Olódùmarè gbọ́ mi dáadáa bóyá o fẹ́ pè mí fún ìtọ́ni tàbí fún ìbéèrè phone number mi ni 08062436989 lẹ́lẹ́kẹta jẹ́ mú lẹ́yìn kọ̀ọ̀kan orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni prophet doctor Tunde Fayẹhùn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ló wà ní ìkàlẹ̀ tó bá pàdé nínú ìpàdé yìí tá a ṣetán láti dárúkọ gbogbo wọn lórí afẹ́fẹ́ ṣùgbọ́n nígbà tó bá dé ìwọ náà wá rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó olúwa ń bẹ ní láti ṣàánú ní tòótọ́ phone number mi 08062436989 lẹ́yìn godly fcba Beulah Global Ministry, Lẹ́yìn Comprehensive Health Center, ní Ṣàkúnmi, ní Kàrí Àkókò, mọ́gbàgbé lẹ́ẹ̀kan sí 19/20/21, ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni Friday to Saturday. God bless you.
4: Live it. My fault.
5: ADABA.
4: 89 Adaba.
6: Oh yeah, shoppers, make una hear correct this. Maggi chicken flavor promo, don't land though.
7: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
8: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.
9: Don't things don't easy for Niger now.

0: office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you, say you go chop something. This offer go last from April to July.
2: Tẹ ẹ rí ẹ ní gbòòrò lẹnu ọjọ mẹta yìí.
3: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́, mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
4: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460-6419-0706460-6419. Bàbá òkè ògò, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ́ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣe rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
5: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
6: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú ko wa yoju semi babo ke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise babo ke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa si kete ese tabi to ba fe ja

ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn oro ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ mo fi ní kẹyìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn.

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
0: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Hello, Mrs. Martins.
5: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
4: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
5: Not to worry. Get Bruston N Suspension.
4: Okay, ma. I'll call you back.
6: Bruston N Suspension for Children is a sweet-tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
4: Hello, ma. Oh, Junior, stop that.
5: Is everything okay, Mrs. Johnson?
4: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
6: Bruston N Suspension for Children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxe.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
0: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò, ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin. Wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀. Vigo Cap Herbal Capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtebò ilẹ̀ wa papọ̀ dódíndí tó ti dìlú mọ́ ká. Oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́. Èwo ni ká gbé bọ́ọ̀lù dójú ẹ̀wọ̀n? A máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin. Vigo Cap Herbal Capsule ọ̀nà àbáyọ ìbíkakaka ìbìtì kakaka. Ebìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́. Lẹ́nu ìgbì gbogbo ọkùnrin tó lo Vigo Cap Herbal Capsule nìkan ló lè ròyìn bó ṣe jogún mọ́lá, nìkan ló lè ròyìn ogún ìjà yìí. Gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́, ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó Chemist and Pharmacy lágbègbè yín. Ilé iṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè sórí 003-860-6858. Lẹ́ẹ̀kan sí 603-860-6858.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ọlọ́run rẹ mọ̀, dá ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwàásù tó fi ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ Olúwa ajé rere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa mọ́ṣẹ́ bí olùṣọ́ àgùntàn ti ìjọ Noyo God Chapel. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú ẹgbẹ́ Algon Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Malete Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò dá ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ ọlọ́run láti ẹnu bàbá wa nínú Olúwa ajé rere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa mọ́ṣẹ́ bí kí ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
1: Ṣe ìdìrú ìmóore láti yin Olúwa lógo. Gbogbo aláàyè ló tọ́ láti yin Olúwa lógo. Gbogbo aláàyè ló tọ́ láti yin Olúwa lógo. Gbogbo aláàyè ló tọ́ láti yin Olúwa lógo. Ní èyí tí èmi àti ẹ̀yin ta jẹ́ ọ̀kan nínú àwọn aláàyè tó yin Olúwa lógo. Gbogbo aláàyè ló tọ́ láti yin Olúwa lógo. Nítorí pé kò sẹ́lẹ̀ mìíràn ta lè yìn lógun bí ìṣubúgbà ṣe Olúwa mú Olúwa. Ẹni tó dáàrùn àtayé àtogbo tí bẹ nínú rẹ̀. Ó dáàrùn àtayé, ó dá ohun gbogbo tó wúlò fáwọn èèyàn lọ́jọ́ márùn-ún, kó tó adẹ́yìn lọ́jọ́ kẹfà, kó tó àṣírí lọ́jọ́ kejì. Olótọ́ kí gbogbo aláàyè tó mí kò yin Ọlọ́run lógo. Pé ọjọ́ yìí ló ti ṣojú rẹ̀, ọjọ́ ìsinmi tó kẹ́yìn lóṣù karùn-ún ọdún. Ìwọ àtẹ̀bí rẹ, ìwọ àtayá, àtọkọ, àtọmọ, àtọmọmọ, ẹwà láàyè ó tọ́ láti yin Ọlọ́run lógo. Níbikíbi tí ọmọ rẹ̀ bá wà, tí ayọ̀ bá wà, tí ọmọ bá wà, tí ogun rẹ̀ ó tọ́ láti yin Ọlọ́run lógo. Ìwọ kọ́ ló tọ́jú wọn, Ọlọ́run ló tọ́jú wọn. Ọlọ́run ló dáàbò bọ̀ ọlọ́pàá ọmọ, ìwọ gan ibi tó wà, ta ló tọ́jú rẹ̀ bí ìbáṣọ Ọlọ́run. Ta ló dáàbò bọ̀ bí ìbáṣọ Ọlọ́run. Èmi tó mí ló fi ló wà láàyè, bó bá mi òkú lè yan. Ani tí mo ti mọ o sì mí, àwọjú sì mí, àrọ́ sì rí. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ẹ̀mí ẹ bá ti jáde, ó ti dòkú. Kì í ṣàlàyé mọ́. Ayọ̀ ó yin Ọlọ́run lógo, afọ́jú yin Ọlọ́run lógo, àtìtì yin Ọlọ́run lógo, abìrì yin Ọlọ́run lógo. Tìmí sọ̀jà mọ́kọ lọ, tìwọ́ sọ̀jà kan lọ́kọ. Gbogbo èèyàn aláàyè ló tọ̀ láti yin Ọlọ́run lógo. Bí a bá mọ nírò ipòkípò tí a bá lè bára wa. Ìkàwọ́ òdọ́gbà, oyè Ọlọ́run kò tó dá gbogbo rẹ̀. Máa yin Ọlọ́run lógo nípòkípò tó bá wà, ìrìn àyè tó bá wà, àyè tó bá wà, máa yin Ọlọ́run lógo. Máa ti sọ̀rọ̀ tínú. Àwọn aṣọ tó bá wọ́n ti rìn àjò kan tí wọ́n ti rìn, wọ́n ti jàjà kan tí wọ́n ti jà, wọ́n ti rí kan tí wọ́n ti rìn, olùsọ̀pọ̀ fẹ́ dàbí alágbájá. O láti kẹ́kọ̀ọ́ ni, o láti nímọ̀ rẹ, kò ti débẹ̀. Gbogbo ẹ̀ dára ló tọ́ láti yin Ọlọ́run lógo. Ó tọ́ kí ni Ọlọ́run lógo, àwọn tó pẹ́ ti àwọn ànádà lẹ́ni wọ́n ti lọ. 70 ti lọ gbà bí ọ̀pọ̀lọpọ̀ 60 ti lọ. Ṣùgbọ́n àwọn tó wà nípa ètò tó tó yin Ọlọ́run lógo. Má ṣe gbàgbé olóore rẹ̀, má ṣe gbàgbé ẹlẹ́dàá rẹ̀, má ṣe lo ra ẹ̀pẹ́.

0: Olokoma Gbega ki lo mu wa o jo da ni bayi ni igba ti a toju wa to ku a so to woku o ju gbogbo kan to ju sile ni o mu kokon lo sugbon iwo ti o ba Olorun to ba Olorun pade ye ti pe fo pe to ba te gbogbo ara sile o ti ri Olorun ni gbagbo pe ilara to fi sile ni fe omo de keji ma se gbeson ma se rayo tari jobo de keji to tele o ti layo jobo orun o ti layo iya ni peku o ti layo aye raye o to fe la se ma yin logo lati ba ho ho ayo si olorun lati ba gbe olorun ga po do olorun gbogbo e dalai lo to lati je olorun logo igba ti a ba gbe wa mo ta gba ta laye faja aye o pa wa sipo banije o pa si dagba aye o pa si ko jiji a ro ko gidi di lo bolowo a pa ti fo mo e to wa ba ye ko ni pa ti fo mo inu ba ro ku si inu lo ku si sugbon to bo olorun re a ma su le fo mo a ma so bo niye Oluwa lo se a ma fe bobo a ma ko bo se gbadura a ma ko bo se gba bo se huwa ni fo bo de keji da yo bo de keji ma se yaro pe wo ba ya o to gbe ro ka ni fo bo de keji ni dariji igba to be lowo jesi pe e melo ka dariji 7 times lojo ko ye pe ko fe ka kuro ju so bori keji o fe ki fe ko joba be fe do olorun baba mo yi a mo ko edu lodo olorun baba mo yi a mo pe ife ti kristi wa saye ala ile bu ko ala ba wo ni ogun wa ti ba tun se sugbon tori pe ajoru se ajelufe ti ara ife ku fa aye ko je ka mo otito ko je ba mo ilere olorun to se si wa to se baba fun wa baba jolu se e mo ko dise tele la ifo ko ba le wa ayo wa ijuru wa lodo baba to pe ko ba yin logo igba gbogbo ki gbogbo aye ko ba yin logo ki gbogbo aye ko ba yin logo èyí ló yọ ọ̀pọ̀lọpọ̀ nítorí pé a ṣe fẹ́ ti ọlọ́run olúwa ń bẹ láàyè olúwa ń bẹ láàyè ọlọ́run ń bẹ láàyè bàbá ń bẹ láàyè ọlọ́run bẹ́sẹ̀ ń bẹ láàyè ó tọ́ kí gbogbo ayé kó yẹ ọlọ́run lógún nígbà tí ó bá ti ṣe ẹ̀kọ́ ìwà ara la bá gbé wọ̀ nígbà tí àwọn aṣíwájú ọba rí pípé ìwà ara la bá gbé wọ̀ ìwà àbẹ̀jẹ̀ ló máa gbọ́mọ̀ àṣẹ ló máa gbọ́mọ̀ kí ni wéé psalm 47 verse 1 wéé.
1: ẹ̀yin ènìyàn gbogbo.
0: ẹ̀yin ènìyàn gbogbo.
1: ẹ ṣàpẹ́.
0: ẹ ṣàpẹ́.
1: ẹ fi ohun ayọ̀ hó ìwọ̀n ṣẹ́gun sí ọlọ́run.
0: ẹ wo ọ̀rọ̀ ni ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀yin ènìyàn kan mọ́ gbogbo ẹ ṣàpẹ́ yẹn pé ẹ fi ìbòrè hàn sí ọlọ́run yìí sẹlẹ́dà yìí olódà yìí olódàwà àwákàlà dára wà olódàwà ọkọlà dára wà bàbá tí abíwájú pátára àwọn ọ̀dà ìyá tó bẹ́ẹ̀ pátára àwọn ọ̀dà ẹ ṣàpẹ́ ẹ hó ìhó ayọ̀ ìṣẹ́gun sí ọlọ́run yìí ẹ hó ìhó ayọ̀ ìṣẹ́gun sí ọlọ́run yìí nígbà tí ẹ bọ́ ọlọ́run kẹ hó ayé ṣẹ́gun sí ọlọ́run yìí ìjì òjà yìí ogun òjà yìí wàhálà òjà yìí àfọ́fà ló kó bá wà àìgbọ́nà ló kó bá wà gbàtà rúfìtà dẹ́ṣẹ̀ ló kó bá wà gbàtà tàyẹ̀sẹ̀ ló kó bá wà gbàtà ṣèkìlẹ́dúwà gbàtà ṣèdájọ́ ló kó bá wà. ẹ̀yẹ́ ènìyàn gbogbo ẹ ṣapẹ́ ẹ fi ohun ayọ̀ hó ìhó ìṣẹ́gun sí olúwa ọlọ́run yìí

0: pé ẹja àdúpẹ́. Nígbàtí ni bàbá báyìí ni wà pàdé, ló ń tọ́jú wa, ló ń ṣèké wa, ló ń pè yí wa ká. Kò fi wá sílẹ̀ ìgbò òjò àárọ̀, ìgbò òru àárọ̀. Kò jẹ́ kó dáwọ́ lágara. Bó bá yẹ pé àbọ̀ ọlọ́run ni, bí ẹ̀mí rẹ̀ bá ń gbénú wa, ọgbọ́n ọ̀run, òye ọ̀run, àjẹ́ tiwa, a máa ṣàpadà wa. Mo dáwọ́ pé ó yẹ ká máa ṣàpẹ́ sọlọ́run, ó yẹ ká máa hó ayọ̀ sí ọlọ́run, èyí gbogbo. Mi ìrìn dánikẹ́ni lẹ́bi, nítorí pé àwọn aṣíwájú wa, wọ́n fi taratara rè nínú wa mímọ́ nínú òtítọ́. Àga bágẹ̀bẹ̀ sì lọ́gbẹ́ dáníwà, ọmọ kan ọmọ ọlọ́run, kò lè jẹ́ kí wọ́n ní ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run, kò lè jẹ́ kí wọ́n ti tóbi agbára ọlọ́run, kò lè jẹ́ kí wọ́n mọ ohun tó láti pèsè sílẹ̀ fún wa láti ṣapẹ́, láti hóhó ayọ̀. Nígbà tó bá rí pípẹ́ níwájú ọlọ́run bàbá, yóò máa ṣàmọ̀ràn, yóò máa bá ní rẹ̀ pàdé ni. Ìwọ kò ní wọ ìdààmú ni wa, ṣùgbọ́n fẹ́ dán ọlọ́run fẹ́ kọ́ ní rabata. Òwò ayé tí ò dóhùn. Ìbẹ̀rẹ̀ fẹ́ gbé dání lọ. Ilé tí ò ṣe gbé. Mọ́tò tó máa rà. Olóògùn sójú ọ̀nà. Olóògùn bá olè pa ẹ́. Òun náà olè sọ̀rọ̀ sàtúndó ni. Ṣùgbọ́n bó bá yẹ pé òfin àyè gba ọlọ́run níṣẹ́ tẹ̀lé nírọ̀rùn ló tọ́jú rẹ̀. Yóò bá ní ẹ pàdé. Ewu kọ́ kò ní wọ, ìdààmú kọ́ kò ní wọ, nítorí pé ẹ̀mí rẹ̀ ti gbénú ẹ. Afẹ́ ló gbọ́, afẹ́ ní mọ̀, afẹ́ ló yé. Lọ́sọ pé ẹ hóhó ìṣẹ́gun sí ọlọ́run. Ìgbà tí a jọ̀rọ̀ ẹ̀ mú adani ìṣẹ́gun, adani ìdápadà, adani ìtẹ́wọ́gbà. Nítorí pé ẹ̀mí ẹ̀ tó balẹ̀ gbàgbọ́ àtidáni ìṣẹ́gun, àtidálágbára. Ìmísí rẹ̀ tó wá sọ́nà. Ẹ hó ayọ̀. Ohun ayọ̀
1: ohun. Ẹ̀yin rẹ̀ ẹ gbogbo ẹ sapẹ́. Ẹ fi ohun ayọ̀ hó ìhó ṣẹ́gun
0: sí ọlọ́run. Ẹ fi ohun ayọ̀ hó ìhó ṣẹ́gun sí ọlọ́run. Lọ pé nígbà tí mo jókòó, tí mo jókòó, mo ṣe ṣírò, tí mo bèrè tí bàbá ò ṣe. Tó mo sọ ọmọ ọlọ́run owó tó máa ní tí a fi ní gbẹ, kó má fi fún mi. Wọ́n á ra mọ́tò, wọ́n á fẹ̀ sẹ́yìn. Wọ́n á ra ṣíṣe ayọ̀, ìgbéraga ti dé, àṣìwá dé, jẹ́kújà dé. Ìpìlá sọ̀nà máa jọra mi lójú. Ìpìlá sọ̀nà máa jọra mi lójú. Tó bá ṣẹ̀ṣẹ̀ mi mọ́, ìpìlá sọ̀nà. Agbára ti sọ̀nà. Kò lè dàbí mọ́. Owó ti máa ní. Tí máa fi ṣe ìgbéraga sọ́mọ̀nì kejì, olúwa máa fi fún mi. Ọlá ti máa ní, tí máa sọ olúwa máa fi fún mi. Nítorí pé Jésù mú ìfẹ́ wá, ó mú àánú wá, ó mú ìṣòwòsàn wá, ó mú ìmúradà wá. Tó lè bí ká máa hó ìhó ayọ̀. Owó atọ́, aṣọ agbó, àlàáfíà, olóṣè pàtàkì jùlọ. Ọ̀pọ̀lọpọ̀ lálàáfíà, ọ̀pọ̀lọpọ̀ kò lálàáfíà, olóòdání, ṣùgbọ́n òun pẹ̀lọ́wọ́ ẹ̀, àlàáfíà ṣe gidi, ó jìnà sí. Ṣé ọlọ́run fi agbára hàn? Ọlọ́run fi agbára hàn? Ẹni tó lọ́wọ́ kò lálàáfíà, òun pẹ̀lọ́wọ́ rẹ̀, kò ní tóde. se bo le lafia imi be re pe ba e do fe gba agboro ko bere ku ba gbe imi se gba bo ba le survive odun pe ore ofe ni awon lori ba se pe ko bo pe o le ni shock to ba le survive odun ore ofe ni so wo to ni owo to sigba agbara re dope asilo ro ofe asilo agbara ile pe gbogbo alaye lo to lati yin olorun loko oye ka le ba boju weyi oye ka le ba koro pe soluwa nise tere ipo to wa aye to wa sagbara re ni sogbo re ni sebo re ni soye re ni lo fi wa nbe agbara wa ko ogbo wa ko imo wa ko oye wa ko ala la la o to fun gbogbo adelaye lati je ran lo ero be baba ki ese ikide se keva ati keje wi
1: Ekorin eyin si Olorun si oba wa ekorin eyin
0: sa korin eyin ina oko wa sa korin eyin ki se bi nkan pe ka korin eyin igba to ba wa ni rajo ma korin eyin si Olorun igba to ba korin eyin si Olorun ni rajo be la bo Olorun daju lori re Olorun ni gbagbe re yo ba ja lobo fun a ni bi se ma korin eyin nílé bá kọrin yìí nígbà tí wọ́n bá kọrin yìí ẹ kọrin yìí sólúwà ẹ kọrin yìí sọ́ọ̀bá wà ẹ kọrin yìí sólúwà ẹ pọ́ tẹnu mọ́ ẹ pé má fi ìmọ̀rẹ́ hàn sólúwà má kọrin yìí ẹyin lẹ́ṣẹ̀ yìí ó ọlọ́run ayérayé ẹyin lẹ́ṣẹ̀ yìí ó bàbá olóṣè gbogbo rẹ̀ agbara mi ko agbara mi ko agbara oluwa ni agbara mi ko agbara jesu ni wiwa laye mi loni o agbara mi ko ọpọlọpọ ti ku ọpọlọpọ wa ni mori bẹsẹ ṣugbọn ẹnika ma kọrin eyin ṣe akọrin eyin kii ṣe pe igba ti wa n jọsin kan ẹkọ la wa kọ n bi wọ́n ṣe wa ní ìbá ẹ̀ nírajọ wa ní ìkíṣe ní ìbátúmi ní ìbẹ̀dúmi ní sínú ká máa kọrin èyí sí ọlọ́run ìbára bá kọrin èròkérò kò sí lọ́kàn rẹ̀ ọ̀rọ̀ ayé kò sí lọ́kàn rẹ̀ nítorí pé ẹ tó gbà ọ́ là ló ṣì lóko yóò máa dábò bọ́ ni yóò máa pa ọmọ yóò máa fi fẹ́rẹ̀ hàn ẹsẹ̀ kẹjẹ pé nítorí
1: ọlọ́run ọba gbogbo ayé
0: òun ọlọ́run ọba gbogbo ayé kakọrin yìí sọ ọlọ́run ọlọ́run gbogbo ayé ọlọ́run gbogbo ayé ibo ló wà tí ọlọ́run sí bẹ́ ìrìnàjò lórí tí ọlọ́run sí bẹ́ ìgbìlọsọpọ̀ sọlọ́run sí bẹ́ ilé tí a fọwọ́ kọ́ ni sọlọ́run sí bẹ́ ó wà lófurufú ni pílẹ̀nì tẹ́lẹ̀ ò sí bẹ́ẹ̀ ó wà lọ́kọ̀ọ́jọ́ tẹ́lẹ̀ ò sí bẹ́ẹ̀ èmi ò mọ̀ tó wọ́ wọ́n wà ní atẹ́gùn ọlọ́run wà bẹ́ẹ̀ nítorí ọlọ́run lọ́ba gbogbo ayé ẹ̀kọ́ rẹ̀ yìí sọ ọlọ́run yìí bí a bá lè mọ àti máa kọrin yìí láti máa gbóríwá ga ọlá ògùn ọlọ́run á máa bá a gbé ìfẹ́ ọlọ́run máa bá a gbé àná ọlọ́run máa bá a gbé ìgbọ́n ìgbà tí àbá rẹ tó ṣèwádì yìí tá a bá fọ̀nà hàn wá a sáré abẹ́dọ̀ lọ́rọ̀ ọlọ́run níṣẹ́ olúwa ló sọ ìyànjọ́ lọ́rọ̀ ohun tó fọ̀nà ìbúrúkọ jẹ́ ó bá pàdé bó bá wọn náà olúwa èké bó bá wọn náà ó máa dúpẹ́ ni tó pé òní romi sọmọ ní kejì òní kẹ́gàn ọmọ ní kejì òní lẹ́gbọ̀n ọmọ ní kejì òní bàbá ọmọ ní kejì jẹ́ ayo to ni e yo ba po se ni bi gba ta ba pe e sowo o jere si ni amadu amade gba se ni ta le ku tan bo jere si se bi imi se olorun ni ogbon olorun to ba jolo oto ba pe lo to olorun lo se fun e o ma po se ni o ma ni mo se ni gba mo se tara ka to bere se agbadura ogbon iseju si wakati kan a ke bi bo lo fun alogbo fun ni mo a je mi mo ko se ti ba se fun lo ni ara mi si se na o so ri gbogbo ro mo mo to ti be jade wa n pe a ji gbe se ni mi ku ba ti bo boju weyin o si baba nso si na baba o fun mi ki ye baba lo fun lo gbo re ara lo fun lo gbo re ara lo fun ni mo re ara lo fun lo yi re ara lo fun agbara re Yako, about to Kiwani. Psalm 66, verse 1.
1: Eh,
0: who is your Lord?
1: Eh, like Bobo.
0: Bo. Eh, who are your Siolua? Tori Olua, Tio Tobini. Tito bire kumalaka wewu kabi isi ehoba. Eho ihoa yosi oluwa, tori oluwa ti otobini. Tito bire kumalaka wewu kabi isi ehoba. Eho ihoa yosi oluwa, enyi legubo. Taba loro kaba sotoro. Ile tori ne, tori wani. Obi to fi bela re toluwa ni inu mo le to ri ni e koja toluwa ni so pe ka ho ho e soluwa eyin le gbogbo o mo pe le ni e o mo pe yepe ni e o n gbogbo lo si le jade wa eyin le gbogbo o je to je o ti le jade wa eyin le gbogbo eyin le gbogbo ilẹ ni wa egbe ni wa ka yin oluwa ka gbe oluwa ga ta le wa sai to diku to di pada se gbe gbe le ṣugbọn igba to wa leke erugba ti emi olorun be ninu re odun ko yin oluwa eyin le gbogbo oba to da o si fi imore re han fi ọgbọn re han kí a lè yà yọ lọ wa ẹyin lẹ gbogbo ẹ hóhó ayọ sí ọlọrun ẹyin lẹ gbogbo tìlẹ tọrọ.
2: Dá ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ Noyogo Chapel ní àṣẹṣe gbọ́tọ́. A wà ní +7 & 8 Àyọ̀ká Layout, Ilé Funfun Báláú, Ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mandete, Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
3: Libẹ̀ libẹ̀ libẹ̀ má fọwọ́kọ̀.
4: ADABA
3: 89 Àdàbà.
5: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale mo kiyi asiku ise lataro iroyin asale la mo afin lati kan ni Adaba FM 88.9 Akure. Ilu ileramo kinlawa ta tin gbohun sategun. Ope yemi jo danu niroyin saju na. Egbo koko to wa ninu iroyin na. Akọwé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà George Akumi ni ètò ìṣèjọba àwarawa digbí òun náà ló sì wà. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ lẹ̀ yìí fọwọ́ sí àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àjọ elétò ààbò DSS àtàwọn ọmọogun wọn pinwọ́ àwọn ọ̀daràn kan tí wọ́n fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ìdánwò WAEC gbé.

0: ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí ọlọ́run ti ń sọ̀rọ̀ káàbọ̀ sí the Royal Church of the Wise Assembly. Church kale kankasi atabi olokun lea after federal government guest kole akure owo expressway akure come and experience undiluted praise deep word and royal blessing ninu awon alakale sin wa lososẹ nibi olorun yo se ma lo baba wa ninu oluwa fun apostle iranti awai ki oroko fire apostle francis olumide claudio baba je oni itumo reverend omoni ilore asi ogoro awon iranse olorun tun o dale igbe isin ojo ologun ma waye ni every sunday bele lago meso aros ago mejila osan every tuesday le Bibeli Bible study bere lago maru irole titi dago mefa irole every Thursday ni weekly prayer meeting ti a pe ni ipade adura ti Oluwa ni yo se will of God must prevail lago mesa aro titi dago mejila oso first Friday of every month ni show ru asotele ma nwaye ago mokola asale ni awon eniyan yo ti bere si ni ipade pelu Olorun itan aye won a de ma yi pada si rere leye osoka Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fun ekunrere alaye tabi ibere e pe sori 0816305 0610 má kàn bọ̀ nípa Ọlọ́run nìkan wá ní ìrírí ìbápàdé rẹ̀ Jésù l'Olúwa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristì. Ọlọ́run Olódùmarè ẹ̀yin lọ́lọ́run wa o, ẹgbà ọpẹ́ wa o. Ọ̀rọ̀ ló ń bọ̀ báyìí Olúwa jọ bá wa sọ̀rọ̀. Ohun tó fẹ́ ká gbọ́ gangan òun ni kó jẹ́ àgbọ̀ Olúwa. Àtẹ̀yìn tó ń sọ yìí báyìí àtàwọn tí ó máa gbọ́, Olúwa jẹ́ kí òye rẹ̀ ó yé wa ju báyìí lọ lórúkọ Jésù Kristì Olúwa wa. Mọ̀ kí wa wípé a kú àfaradà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ò kan kò tí ẹ̀sọ́ lówó mọ́ kò sí tálákà mọ́ gbogbo wa òun ló wá kàn báyìí o. Má ka ibìkan nínú bíbélì bí mo fẹ́ yábẹ̀ lò ibẹ̀ ni màá ti sọ ọ̀rọ̀ mi. Ẹni tí ọ̀rọ̀ yìí bá wá bà ẹ má fi ṣèbínú torí wípé bó ti bá mi ló báwọ̀ náà ó wá kàn lè jẹ́ wípé ibi tó ti bá kálukú ó lè ṣọ̀tọ̀tọ̀. Ìwé Genesis chapter 3 mo fẹ́ ka ẹsẹ̀ kẹsàn-án bẹ̀ yẹn ni mo fẹ́ yálò. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù ó sì wí fún un pé níbo ni ìwọ wà. Ọ̀rọ̀ ọ̀hún délẹ̀ báyìí o, ibo ló wà gan ibolowa nínú ohun tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè Nàìjíríà yìí apá abolo dì mú bẹ̀ ibo ni ìwọ wà níbẹ̀. Ó fẹ́ lè jẹ́ wípé gbogbo wa ni mo máa fẹnu bà lónìí ibo ni ìwọ wà nínú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè yìí o, ibolowa ibo ló dì mú bẹ̀. Ọlọ́run ń béèrè ní ọwọ́ Ádámù pé ibo ló wà, kí ló dẹ̀ bọ́rọ̀ ń wá gan. Rògbòdìyàn ló ṣẹlẹ̀ ní ìlú kan tí Ọlọ́run dá apé ìlú yẹn ní ọgbà Édẹ́nì, èmi ń pè ní ọgbà ìdẹ́ra, ọgbà tí ó jẹ́ wípé jíjẹ mímu kò kì í ṣe ohun tó ń wọ́n ènìyàn àti jẹ àti mú kò wọ́n wọn níbẹ̀ àti náà ti lò wọ́n wọn. Kódà Ọlọ́run a máa sọ̀kalẹ̀ wá láti máa bá wọn ṣeré níbẹ̀ nírọ̀lẹ́ ìrọ̀lẹ́. Bíbélì wá ròyìn ọgbà yìí, ó ròyìn ẹ̀dẹ́ ààyè kan. Mo wá bẹ̀rẹ̀ sí ní láìkínẹ̀ pẹ̀lú Nàìjíríà. Ó ní odò kan ṣàn láti ọ̀run wá, ó wá ń rin ọgbà yẹn kọjá. Omi tí wọ́n ń lò lájùlé ọ̀run òun ni wọ́n ń lò nínú ọgbà yẹn. Àwọn méjì péré náà wà nínú ọgbà yìí. Wọ́n ò wá ṣẹ́tì níbẹ̀, wọ́n ò wá ṣẹ́tì o. Kódà iṣẹ́ tún pọ̀ fún wọn. Ẹyọ èèyàn kan Ọlọ́run dẹ̀ fún níṣẹ́ méjì níbẹ̀, ó dẹ̀ ń ṣe iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ ọlọ́dẹ. Ó ní máa ṣọ́ ọgbà yìí o, ó gba iṣẹ́ yẹn náà iṣẹ́ ọdẹ. Ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ gardener, ó ní kò sì máa rò ó. Iṣẹ́ pọ̀ ju awon to n gbe nibe gan lo.

lọ́hùn náà lọ́lọ́hún ṣe gbé ètò yìí kalẹ̀ náà kò mú Akinyemi Michael ṣe atọ́kùn rẹ̀ ẹ̀sùn kankan mọ́ ní mò ń ṣe ọ́ mo gbógun ti rà rẹ mo gbógun ti ọlọ́run nípasẹ̀ mi tóbi kọ̀ dáa ọlọ́run tá a kọjú ìjà sí ọ báà náà mo bẹ̀ ọ dáadáa mo tó bẹ̀bẹ̀ báyìí lórí ètò yìí lálẹ́ mo bẹ̀ ọ mo kọ lẹ́tà òdì mo dẹ̀ sọ mi lẹ́tà òdì tóbi kẹ ọlọ́run tẹ gbèjà mẹ́jà kọ tá a jà ọ lára fọ àbáwòlá mo kí dáadáa ilé sọ mi máa ti wá dé fẹ́mi báà náà mo rọ kìtìkìtì wọn wòlíì àti rákọ màdúrà gbígbà kọ màdúrà àrùn ètò yìí lọ́kọ́lọ́n gbá láàánú dìde sí ètò yìí kéètò yìí kẹ́ mẹ́ẹ̀bà kú tẹ́bi kẹ́ ọlọ́mẹ́ta fọ ohun gbogbo lórí ètò yìí mo bẹ̀ ìwọ náà wàá dálágbára ayé náà kọjá agbára ayé lọ ọmọ yìí lò kọṣẹ ọ̀nà dì lọ ọmọ agbára lílò sí mo bẹ̀ ọ yàtọ̀ ọmọ rẹ bọṣọ èsùn kẹ́ lọ títí yàbá ń bọ̀.

0: Guy, why you didn't smile like this? Waiting happen.
1: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: La ṣe ń kéde ètò ayẹyẹ ẹ̀sìn kú ìyá wa onínú rẹ̀. Màmá màmá wa àti màmá màmá màmá wa late madam Sabaina Fọlọ́runṣọ́ Ṣẹ̀gí Lọlá Oláwo ṣe bí ọmọ ní àpáta ẹni tó sùn nínú Olúwa lọ́jọ́ 17 oṣù kẹta 2026 lẹ́yìn tí wọ́n ti lo ọdún 97 97 years lókè pẹ̀. Bí ètò ayẹyẹ ẹ̀sìn kú màmá ṣe lọ́rẹ̀ o Thursday ọjọ́ 11 oṣù kẹfà 2026 lágbé òkú gẹ̀gẹ̀ láti General Hospital ìpè àkókò wá sílé wọn ibà fún ìsìn àìsàn onígbàgbọ́ tó bá di Friday ọjọ́ 12 oṣù kẹfà ètò ìsìn ìsìnkú àti ìdúpẹ́ ìjáde òkú máa wáyé nínú ìjọ St Michael Anglican Church ibà ìpè àkókò ní kété lẹ́yìn náà ní ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mu ìjọ ẹni ọmọsìn á wá sọlẹ̀ ká sórí pápá ìṣeré St John's Primary School ibà ìpè àkókò màmá wa wọ́n late madam Sabaina Fọlọ́runṣọ́ Ṣẹ̀gí Lọlá Oláwo ṣe bí ọmọ afẹyín ṣùgbọ́n Jésù fẹyín jù wá lọ ẹ máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tá a pàdé tí pé ìyàwó ní símọ́ honourable Dr Prince and Mrs Ìyántán ló kéde lórúkọ gbogbo ẹbí.
4: A sọ̀rọ̀ débi ìwárìrì omi bọ́ lójú àwa.
5: Súnrẹ́ o.
6: Gbà mí ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
7: Abba aṣọ òkú ti ìgbọ̀nni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
8: Olófun tuntun yanranya láti gorí ìtẹ́ o lóde ìrìlì. Kábíyèsí aláyélúwà.
9: Samuel Odimayo.
8: Ọmọ bàbá Saka Odimayo. Láyọ̀ ọjọ́ òun lẹ́yìn ọjà lóde ìrìlì ni.
9: Kábíyèsí Samuel Odimayo.
8: Olófun lóde ìrìlì.
9: Ìrìlì Club of Nigeria.
8: The I congratulate Samuel Odimayo.
9: Olófun ilé ẹ̀tọ́ Ìrìlì Kingdom.
8: The Ondo State Governor.
9: Dr.
8: Orímísà Ayédàtiwa.
9: The Deputy Governor.
8: Dr. Adélámì.
9: Our Amebu Commissioner for Local Government and Chitamfi Affairs.
8: Àkùrọ̀.
9: Our Osun.
8: Honorable Commissioner for Youth and Sport.
9: Honorable Ṣẹ́gun.
8: Ọmọyọ̀ Fúnmi.
9: The Special Advisor to Mr. Governor of Headmaster.
8: Professor Simidele Odimayo.
9: And other cabinet members of Ondo State Government.
8: Ìrìlì as a community.
9: Appreciate all the steps taken.
8: For Ìrìlì community
9: to be back on track of progress.
8: The Chairman Ìrìlì Local Government.
9: Honorable Jide Akife.
8: The Secretary.
9: All the councilors.
8: And entire staff of Ìrìlì Local Government.
9: You have done Ìrìlì community proud.
8: We are very grateful.
9: Dúpọ̀pọ̀ rẹ̀ lọ́wọ́.
8: Gbogbo àwọn ọmọ Ìrìlì nílé lóko.
9: Ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba wa tuntun.
8: Samuel Odimayo.
9: President Ìrìlì.
8: Club of Nigeria.
9: Adékunlé.
8: Oyòlóye.
9: Secretary.
8: Aikọ̀wọlé.
9: Ọmọdúnjọyé.
8: And the PRO.
9: Ọ̀túnba Dr. Fẹmi.
8: Akinrinlọ́lá.
9: Announcers.

0: ìsìngbà àkókò ndó state.
1: Fi ń pe gbogbo ènìyàn.
0: Síbi ìsìn kẹ́yìn. Màmá àti màmá màmá wa.
1: Late Princess Rhoda.
0: Ọlọ́run rínú orí yọmí.
1: Ní
0: ayé gbé.
1: Lẹ́ni tó sùn nínú olúwa.
0: Lẹ́yìn tí wọ́n lo.
1: Ẹ̀tàdínní àádọ́rùn ọdún láyé.
0: 87 years.
1: Wednesday 10th June
0: 2026.
1: Ní traditional dance gbogbogbo.
0: Yóò wáyé
1: kákàkiri ìlú Àkùngbà.
0: Ní aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Jọba di Thursday 11.
0: Ìyá òbí ara màmá kúrò ní.
1: St. Louis Hospital mortuary.
0: Ọ̀wọ̀
1: lọ́sọ́jú ilé rẹ̀.
0: Okùsà quarters.
1: Àkùngbà.
0: Ní aago mọ́kànlá àárọ̀.
1: Tí ẹ̀sùn ayẹyẹ onígbàgbọ́ Christian wake up
0: yóò wáyé ní.
1: Aago mẹ́rin ìrọ̀lẹ́.
0: Jọba di Friday 12.
1: Láò ṣe ìsìn ìsìnkú.
0: Ní Emmanuel Anglican Church.
1: Okùsà.
0: Àkùngbà àkókò.
1: Ní aago mẹ́wàá àárọ̀.
0: 10 a.m.
1: Tí ayẹyẹ wẹ̀jẹwẹ̀ máa tijọ́ ẹni ọmọ sun yóbi
0: wọn. Yóò wáyé ní pápá ìṣeré Community Comprehensive High School.
1: Àárọ̀ mi àkùngbà àkókò.
0: Káyọ̀ màmá.
2: Ọmọ Ṣọlá ń wẹ̀rù kù ọ̀nà. Ọmọ Lílé Adodo Eku Dudu Eku Bulu láti wọ̀nà Abẹ́jọ́yè. Abẹ́jọ́yè kúkú. Ọ̀kadì ń kúkú ooooyè.
0: Chief Tolú Oríyọmí
1: ló ń kéde
0: lórúkọ gbogbo ẹbí pátá.
3: Ọ̀nàrẹ́bù ní Ife Ẹ̀yẹ Àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ Ife Ẹ̀yẹ Àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
4: So things don't easy for night.

0: Nasa oro wa ti dayo
1: ABC awa gbọgbọ la tẹni tẹni.
2: Honorables, ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgun Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
4: SELARIE salary.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Guy, why you dey smile like this? Wetin happen?
8: Cause I don't win trip to go abroad.
9: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
10: Oh yeah, shoppers. Make una hear.

0: gbẹrun mẹta péré náà gba fọọmù ẹjẹ yọǹda yín ó làwọn náà ti gbọhùn o ẹjẹ gbéra láti jàǹfààní ojú ọ̀nà ìrẹlẹ́dẹ̀ á o àní wà lóòkun ayé ẹkú kan.
1: ọkọkọ ọdá wá sọ.
2: guy why you dey smile like this wetin happen.
3: cos I don win trip to go abroad. You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Bí o bá jí, gbogbo ara máa ro mí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn déédéé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
5: Agbóhùn yìí ṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane, opposite Oyemekun Grammar School, ní ìlú Àkúrẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè.

0: kò ní dàbí kó fi ti ara rẹ gbọ bí ìgbà téèyàn fi gbọ wọn sọ gidi ni tó bá gbọ tó bá ṣe wà ń gbọ lẹyìn ọrẹ yìí oya bá ń pe nọmba bàbá ìwé ń jẹ ẹlẹdàá màṣírí mò ń bọ.
1: fún ti ẹbí àdúrà ẹ pé bàbá ìwé ń jẹ ẹlẹdàá màṣírí sórí ẹrọ ìbánisọrọ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564

0: Rìsẹ́pẹ́ tẹ̀wùtẹ̀ làhán náà ládàánù. Bàbá owó ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá sọ̀rọ̀ nípa kálọ̀ ewé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà. Ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí fẹ́ bẹ́ẹ̀ báyọ̀ lẹ́nu bẹ lọ́wọ́ bàbá owó ń jẹ́ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń tàlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé bí èmi ẹni ọmọ jalẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ̀ lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù ìtajà báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé jẹ́ ẹlẹ́dàá máa sírí.
1: Bàbá wà lópòpọ̀nà márosẹ̀ Bìní sí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ Anchor Sawmill Ọmọ́tọ́ṣọ́ nípínlẹ̀ Ondo.
0: Telephone 08065745041 tàbí 09055609849. Bàbá ewé jẹ́ ẹlẹ́dàá máa sírí àgbọ̀jẹ́ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gbò bí ọkàn ṣe mojú ada.
2: Ẹ káàbọ̀ padà, ẹ káàbọ̀ sóyè àkànṣe ètò. Eléyìí tẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí, eléyìí tí bàbá ìwé ń jẹ́ ẹlẹ́dàá máa ṣírí tí wọ́n ṣù nígbòwó ẹ̀. Gbogbo òbí tó ń gbọ́ mi lálẹ́ yìí dákun, mọ́ fi ọwọ́ yọ̀bẹ́ kẹ́ mú ọ̀rọ̀ ọmọ rẹ. Mọ́ fi ọ̀rọ̀ ọmọ rẹ játa. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo òbí tó ń gbọ́ mi lálẹ́ yìí, gbogbo ẹ̀yin òbí yìí, ẹ jókòó lẹ̀ ẹ́ sì jẹun ọmọ. Nígbà tó ń jí ọmọ bá jìnná tán, akókóró ní mú yín lẹ́nu lágbára Ọlọ́run ọba. Ikú òjijì ọmọ parapa ń kò ní dẹ́mi yín légbodò láṣìṣe Ọlọ́run Olódùmarè. Bàbá ìwé ń jẹ́ ní kí n sọ fún ọ wípé fọ́kàn balẹ̀, àdúrà ń gbà o, àdúrà ń gbà tí ìwọ bá gbé ìgbésẹ̀. Tó o bá dé ìṣòro tí ń ṣe ọ má gbó ara, tó o bá dé ogun mọ́ra, àdúrà rẹ ó padà gbà. Wọ́n ní sọ fún ọ wípé ewé ń jẹ́ egbò ń jẹ́. Ewé ń jẹ́ egbò sì ń jẹ́. Torí pé Ọlọ́run ti fàṣẹ sára ewé àti egbò. O gbọ́, ìwọ ni kò mọ̀ díẹ̀ àìlera yìí má gbó ara. Kò mọ̀ jẹ́ kó gbẹ̀mí rẹ lójijì. Ìwọ gan tó jẹ́ pé kì í ṣe kó bóyá o ní àìlera ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà pírí báyìí náà ni ológojì náà ni ọ̀rọ̀ rí ó mọ bá dé tó máa ta pọ́npọ́n. Sorí démi mọ́ra panumọ́ lórí mi mọ́ sọ̀rọ̀ mi síta kí n pa ó jẹ́jẹ́ lórúkọ táìsàn ń jẹ́ tú àṣírí mi síta kẹ́gbàjarì mi síta kí n fi ọ́lẹ̀ ò náà lóríkì rẹ̀. Mọ̀ jẹ́ káàìsàn ó pa ọ́, mọ̀ jẹ́ káàìsàn ó ràn lọ sọ́run àsàǹtẹ̀ lójijì. Ògo tó gbé wáyé yìí ìwọ náà lórí ògo rẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè. Kí ló ṣe ọ́ lágbó ara? Bó bá rìn díẹ̀ báyìí yóò máa rí ọ́ dẹ, yóò rí ọ́ dẹ. Ètò àtọ́jú ń tiẹ́. Ìwọ ikú àwúbì ikú àwúpọ̀ jẹ ni. Ìwọ ń tiẹ́ àti tọ̀ báyìí yìí máa dogun dọ́dẹ ni. Kàn sí bàbá ìwé ń jẹ ẹlẹ́dàá máa ṣeré. Tọkọtìyàwó yìí ẹ ń wojú olúwa fún ọmọ kọ Ọlọ́run ọjọ́ wo làwọn náà ó tó lọ́mọ. Ọlọ́run ní ṣọmọ o. Ṣùgbọ́n ẹ̀dá máa gbìyànjú torí pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn nǹkan kan wà tí ń bẹ lágbo ara ẹ̀yin méjèèjì gẹ́gẹ́ bíi tọkọtìyàwó tó ń ṣe àdínàgbò òkú fún ọmọ tó yẹ kó wá. Ìgbésẹ̀ lẹ́gbẹ̀ẹ́ o. Kí lẹ̀yìn ti rí lágbo ara bóyá ẹ ti lọ ṣàyẹ̀wò tá sọ pé nǹkan báyìí náà ló ṣe ní lágbo ara. Ẹ gbé ìgbésẹ̀ láti fòpin sí àìlera òun lágbo ara pẹ̀lú ṣíṣe àwọn.

le wi ati igbo bo ba ti lo si wa to lo sai to dabi pe ko so na bayo gbianju ewi ati igbo to ba ti wa gbianju ewi ati igbo to dabi pe o ti ro na bayo na ma si medo ma se mi tori wi pe o ti balawuri ti e pade ni won ni ori ti o gbe ni na ni ma gbe alawuri ko ni nigba to si wa ti lori ofe lati gbo eto yi foto ni ko wa ni dibi iwo ni ko gbe igbesi ologbon oku ni baro o ti de bus stop bi to lo ni nibi to se pe awon kan wa lana ti won ti sori ti ni wi pe ko so na bayo fun awon mo pe awon o le de bolomo pe ma awon o le lomo laye mo ti won ti gba kamu lojiji ti won se wa pada de bolomo pe ta won na den ta an ba ya yo mo ta ki won ku iwu omo tan bi kini tan bi keji o se se ko je pe kokoro kan ni nbe lagu ara to sare na gbo ku fun ati loyun keke bi obirin abi boya ro okunrin ni soro wa igbese na la gbe ojure ori na ka bible ojure ori na ka we dada gbegbese ona bayo nbe ti wonu o si ri na kerere dada atelese aka ogogo bo ba ni die ba o ma lagun ni ara riro nti en gbogbo gba ara riro ise riro ko ma ti sise die ba gbogbo aro mo ro yo wa ma re o de yo ma re o de igbese ni ona bayo nbe o mo kan gba kamu pe e boya bo se ma ba lo na leleyi mo wo pe abi bi se ma sele ninu ran wa na lele iro mo gba kamu to ba sele ninu ran ti en be abo sele laarin awon omo iya re ti e le yato to ba gbe igbese ologbon kẹyìn wa sọ pé òṣì wà nínú ìran àwọn àbòṣì wà nínú mọ̀lẹ́bí àwọn kò ní bóyá òṣì ti ń ta wọn náà ló ń ta òun bí wọ́n bá gbẹ̀gbẹ́sẹ̀ pé òṣì ò gbọ́dọ̀ ta ọ́ òṣì ò padà yàgò fún ọ ni tí òṣì ò pínyà pẹ̀lú rẹ tí wọn náà sì di ọlọ́lá tó dọ̀lọ́rọ̀ láyé. Ọ̀yá ẹ̀yin òbí ẹ súnmọ́ bí kẹ́ ẹ sáré wá gbọ́n nìkan òun náà ló mọ̀ kẹ́gbàjáre tó ní wọ́n sì fẹ́ sí ọmọ onísùta gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ mi lónìí ẹ jèrè ọmọ o ẹ ní sunkún lórí àwọn ọmọ yín lágbára ọlọ́run olódùmarè arábìnrin yìí ó jìṣẹ́ jìyà lórí ọmọ nígbà tó àti ọkọ rẹ̀ ń bọ̀ nínú ìrìn àjò tí wọ́n ṣe gẹ́gẹ́ bí lọ́kọ-láyà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run kí àwọn méjèèjì ṣùgbọ́n ọwọ́ ọkọ òun náà ló jí sówó dáadáa nígbà tó sàkán nínú ìrìn àjò táwọn máa ń dàgbà bọ̀ òun náà ló di pé lójijì lọkọ bá bẹ̀rẹ̀ sí ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ìyàn abẹ́lẹ́jàyán olóyìnbó a sọ pé side chick ẹ̀yin ká làmọ́lẹ̀ ọkọ bẹ̀rẹ̀ sí yàlè ó bẹ̀rẹ̀ sí gbé àwọn ọmọge olójú wáṣe olójú kọ́màndù ó bẹ̀rẹ̀ sí gbé wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọgbà níyàwó rẹ̀ máa ń ṣàròyé pé ọkọ mi kí ló dé gba òun ló wá bẹ̀rẹ̀ orí nǹkan báyìí ọkọ mọ̀ sọ pé òun ò ṣe ọjọ́ kan ló di pé arákùnrin yìí ó tiẹ̀ wá gbé ọ̀kan lára àwọn àlẹ́ rẹ̀ ó gbé wálé nígbà tó ti fura sí pé ìyàwó òun ti jáde ẹ̀yin kọ́ yìí àṣẹ ọjọ́ náà ni òkété rẹ̀ ó padà bóòrù ọjọ́ náà làṣírí òtú pé lóòótọ́ náà ní ṣe ìyàwó wálé láti ṣọ́ọ̀bù ibi tó ti ń tajà tó ti ń dín dùndú ni ìyàwó ti ní kò ń sáré wálé ló bá ka arábìnrin yìí tó ń ti ọkọ rẹ̀ níbi tí wọ́n ti ń ṣeré yùnkínyùnkín nínú ilé ó lágbá arábìnrin yìí bànújẹ́ ó ní ọba lè mi ó sì lóò ṣe kinní yìí wọ́n fi mílẹ̀ kíníkan jaru kí wọ́n ṣe wọ́n jọ tẹ́kẹ̀ iṣẹ́ mi ò tọ́jú kíníkan ló bá da gbogbo ẹrù ibi tí mò ń lọ kọ́ ibi tí mò ń lọ sí jìn ibi tí mò ń lọ sí jìn ẹ kọ́gbọ́n lórí ètò yìí lónìí sẹ́ agbára ọlọ́run tí ẹni pé kò tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ oníbi tí mò ń lọ gàgà ṣọ́gbàgbé pé bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí náà ló ṣe onígbọ̀wọ́ ètò yìí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí wọ́n ń bá ní bẹ lọ́hùn wọ́n ń bá ní ṣe ìgbìyànjú lórí lílo ewé àti egbò fún ìtọ́jú àìlera lágùú ara gbogbo tí bá ń ṣe ọ́ lágùú ara tó ń bà ọ́ nínú jẹ́ ní gbogbo ìgbà tó ń wòó pé ṣọ́nà àbáyọ sì ń bẹ ṣá ọ̀nà.

sí ìpolówó ilé iṣẹ́ àdìtú olúdọ́là tẹ́ gbọ́ lórí ètò yìí bẹ́yìí náà bá fẹ́ kí ìpolówó yín ó máa wọ orí ètò yìí ohunkóhun tẹ́ bá ń ṣe ẹ pe nọ́mbà mi ẹ gbọ́ nọ́mbà mi tá a bá parí ètò àbí kẹ́kàn sí òṣìṣẹ́ ilé iṣẹ́ àdàbà tẹ́ ti ń gbọ́ ètò yìí lọ́wọ́ wọ́n mọ̀ bí ohun gbogbo ṣe dáa ẹ̀kú kalẹ̀.

Èmi fúra lára mi lẹ̀ ń gbọ́ yìí o. Akọni ọmọ tó mú lẹ́nu bí abẹ. Olú ògún dọ̀là. Bíbélì lọ́tùn.

ipẹtẹpẹtẹ ni o kò mọ kan báyìí la fi ń lù tó bá ta yóò ta káàkiri o lè ta bá lẹkọ ta bá kò níbi tó bá ta sí ńṣe ni kẹ ṣe jẹjẹ kẹ fọwọ wọnú kẹ tó ń gbogbo ṣe. Ọpẹ ìmọ̀ràn tí ó jáde nínú àdìtú olúdọ́là tàṣálẹ̀ yìí ó kọjá àbínú dá. Ẹ rí ẹ wá rí lásìkò bandíìtì tí wọ́n ń gbé ni bó ti wù wọ́n yìí àwọn wo gan ló ń gbé ni ṣé lóòótọ́ pé Fúlàní ló ń gbé ni àbí Yorùbá ló ń gbé ni. Bóyá ẹ̀yà àwa Ìgbò ládẹ̀ ń ṣe ajínigbé ṣùgbọ́n ní gbogbo ọ̀nà ènìyàn ló ń gbé ènìyàn. Ìmọ̀ràn mi sí àwa Yorùbá lásìkò yìí ìmọ̀ràn tèmi sí àwa Yorùbá lásìkò yìí òun ni wípé ẹ gbọ́ ká ṣe àjò ara wa káwọn ará abíyé mọ̀ pani nípakúpa ká tọ́jú ara wa kán yé mọ̀ pa àwọn ọmọ wa nípakúpa ká dáàbò bo ara wa nílànà Yorùbá ká gbọ́kànlé ìjọba níwọ̀nba pé ìjọba làlàbò tó ga jù ẹjẹ́ á gbọ́kànlé wọn níwọ̀nba ẹ mọ́ bínú. Ẹ rí a gbọ́ pé wọ́n dẹ̀mí olùkọ́ iléèwé kan légbodò lágbègbè Ògbómọ̀ṣọ́ láìpẹ́ yìí kí ni ohun tó ti tẹ̀yìn rẹ̀ jáde ṣé ẹ̀mí olùkọ́ náà padà wá sáyé ìyàwó àtọmọ rẹ̀ ló ṣọ́fọ tiẹ̀ ló ṣègbé àwọn ìjọba wa lórílẹ̀-èdè àti ìpínlẹ̀ ààrẹ tara wọn ni wọ́n ń sá kijó kijó kiri second term third term ni wọ́n ń dù tí wọ́n ń lé kiri. Ẹ̀yin ènìyàn mi ẹ̀jẹ̀ adira àwọn kan fi ń ṣẹ̀fẹ̀ wọ́n fi ń ṣeré wọ́n fi ń sọ òtítọ́ ẹ̀jẹ̀ kadira. Oògùn jẹ́ o oògùn ò ní jẹ́ o ẹ jẹ́ ká dira. Mo lè fọwọ́ sọ̀yà wípé tó dá mi lójú nbi tí mo dé yìí láyé tí n ò ní parọ́ tàn yín. Oògùn ìbọn ó wà àjàtúká ń bẹ nílẹ̀ Yorùbá nǹkan àdìmọ́ra ogun ó ń bẹ lóríṣiríṣi gbogbo tewétegbò wa kọ́ ló ti di òtúbá ń tẹ̀ oògùn sì wà ní àwọn ibi tó oògùn wà ń bẹ oògùn wà lọ́wọ́ àwọn tó wà oògùn bẹ tá a lè ṣe sára tó jẹ́ wípé ọ̀tá ò ní lè ran ni bí àwọn ọ̀tá bá dédé gbani mú lójijì gírì oògùn bẹ tó o ṣe sára tó o tiẹ̀ sọ wípé ẹ ǹlẹ́ o ọmọ aláǹgbá ni mi ń ò ní fun dédé tó o bá sọ pé ọmọ aláǹgbá ni ẹ ò ní fun la gbogbo wọn ó ṣubú lulẹ̀ ni bí wọ́n pe ọgọ́rùn àbẹ́yìí wọn ò tún ṣiṣẹ́ lásìkò tí wọ́n bá fẹ́ jínigbé wọ́n ṣubú lulẹ̀ ni
titi to fi kuro nbe apo yin ta won baba nla wa ojo si ti won lo o si wa nbi to wa

0: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkùn, àyà tí ń lù pipi ìpì, má le gbápá má le gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀mí. Kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wà lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
1: Bàbá Kẹrẹ Wà,
2: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, ẹ oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ́ ẹ̀jẹ̀.

0: Cabo. Cabo. Cabo. Cabo. Kole dingi, kole dishu, shuba baba viga mayo, titi ayera yekulija.
1: Otako jo luko do. Ìṣọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo ọdọmọ olófòlì.
2: Ó yá tètè.
1: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
2: Ilé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
2: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
2: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Mami Sanfe.
2: Àṣírí bíbò.
1: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
2: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ìyọnú
2: àgbàlú.
1: Oyún ìjọ àṣírí bíbọ̀
2: Túnde Aṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
2: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
1: lọ́jọ́jọ́ Wednesday,
2: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
1: Ńlá fẹ́jọ
2: sọ̀fọ́lọ́kadà pé
1: ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà ló ń lọ.
1: Saturday and Sunday
2: ẹ lè rí bàbá aláàánú
1: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel.
2: Ìlú Àwọ̀jọ Monday and Tuesday
1: ẹ rí bàbá aláàánú
2: ní Bakusa Street
1: opposite ilé ìyá Bakusa.
2: Ìlú Ọ̀rẹ́lì
1: fún 0063970829.

0: ti ranse be ti ranse nu awo rin e ni o se be ti o mo wa lara o tun ki ye ku dede asiko ye e ti mo pe ojo ta wa yi ile ise radio alalubarika ta wa yi asiko ta wa eto ni o se be ti o gori agbagbe wa pe to wo ni eto aye le ni se be ti nbe lori agbagbe lasiko yi o ki ye ku dede asiko yi o tun de bi isin lode kirun mo bo bi oko ero lode eji o je bi opa ran yan lale di o o ro dede bi san go ti mi loja ede eto aye le na le to ten gbo ite ba gbagbe ni bi ti alaji agba baba laanu agba omi mo le ti fi tewe te gbo osetu sile fo mo niyan ba keso o gajugo to ba ti ni bon le wo baba ni se ni bi wo gbe so de ti mo anfani eto yi eju awon ti on se be ti o ti teti seto yi lojo to pe o se be won ma anfani eto yi e wa pe yin o ti ma anfani eto yi e wa ma gbo mi oko ti o gbadun ara e lo lo bayi lori aiso kan tabi keji lo je pe won mu mara kiri laarin igboro ni ti o ba wa se be ti o so si ta wi pe o wa ibayin lo se be to n se won awon to moju le ja oro yo pe eno re kan si won o se be won fe we atebe won fi gbamoran fun yin ara yin yo se be yo da saka yo le kokoko bi ara ota ṣugbọn gba te wi si tare a ki gbenu oloro omo lo je ki so wa awon eda kan ki o ma gbe mi mi tu e bi itade yen gbogbo ninu arun ataisan to n se lomi loni lo je pe ko ti e nilo wahala lailaye ko nilo wahala ile ti o se be ti o fe se le lori gbogbo ti o kan se o kan kan salaji agba baba laanu o kan si won wipe baba ohun bayi lo n se ohun tohun lo n se ohun to lo re gbamoran alaye lasan ni o se be ti o we fun àkókò tó di pé wọ́n tẹ̀ wájú ju báyìí lọ ẹjẹ́ nǹkan kan fi nọ́mbà alhaji àgbà baba aláàánú kí n fi yùn léde nítorí ojú òpó gangan tẹ́tọ̀ dọ́dọ̀ alhaji àgbà baba aláàánú nìyùn nọ́mbà bàbá rè 08063 97 0829 00 63 97 08 29 nọ́mbà alhaji àgbà baba aláàánú nìyùn. Àrùn àtàìsàn wo ló wá ṣe bẹ́ẹ̀ tó sọ yí dẹrù àrùkà láyé etí tó gbé yín kí títí tí ti náwó náwó ti tán kẹlẹ̀ tí ìṣàlá bá pàdé àgẹ́lì tí torí alhaji àgbà baba aláàánú tó jẹ́ ọlọ́wọ́ bá mi ṣe bẹ́ẹ̀ tó fà kalẹ̀ fún wa lásìkò yìí àwọn dúró gẹ́gẹ́ bí àngẹ́lì orí ilẹ̀ ni torí ẹni tí ọlọ́wọ́ bá mi bá ti fi nǹkan kan yé lórí iṣẹ́ tó ń ṣe ní ti bí tàbí tọ̀ àngẹ́lì ní láyé ààrẹ àngẹ́lì orí ilẹ̀ wọ́n máa gbọ́ mi ṣàìrò orun sùn tí yín ní ṣáyà àjíjá ní ṣára yíyún lẹ́yìn ìwẹ̀ ní ṣẹ́fò ní kúfọ̀ láǹdé ni àrùn ẹlẹ́sìn yóò mẹ̀sìn orí ṣàdédé máa pariwo yé ara máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ kójú èèyàn máa ṣún gbogbo ògbà ṣọwọ́ àwọn ẹ̀dá kan eléyìí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń rìn pé bàtà ń bọ́ lẹ́sẹ̀ tí wọ́n jẹ́ kí ló fà á bóyá lẹ́mọ̀ pé àgọ́ ara wa eléyìí ò rí gẹ́gẹ́ bí omi ni ó rí bí odò tó ń ṣàn ni tó bá di wípé òrá àyè ṣàn dáadáa jẹ́jẹ́ òrá àyè ṣàn tómi òrá àyè ṣàn àti wípé ìwà ara yẹn ò ní dúró déédéé ọ̀pọ̀ ọmọ kéékèèké ọ̀dọ́ láńgbá wọn pé ọwọ́ àtẹ̀sẹ̀ wọn yóò máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ ǹjẹ́ kí ló fà á lọ́rẹ̀ kan sálájí àgbà baba aláàánú òjè kẹ lọ́rẹ̀ gbàmọ̀ràn mẹ́ àmọ́ kó tó di pé wọ́n tẹ̀ wájú ju báyìí lọ ẹ ń dọ́dì kejì lọ́nà mú padà bọ̀ ẹ kú kalẹ́ o.
1: Ohun aláǹdàkùn kò lè ní bí kò lè ní ṣú ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè jà.
2: Ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni béèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
3: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bọ̀ lọ́wọ́jà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confam ni kì í ṣàṣàwọ̀ nínú ká agbára ni.
2: Ṣebi ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
3: Bẹ́ẹ̀ni, wọ́n ń wà ní ìdí Mango Òkè Ọgbà. Lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday. Sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction, Àkúrẹ́, nílùú Ọ̀wọ̀. Ẹ lọ pàdé wọn ní God Plaza. Lọ́jọ́jọ́ Saturday àti Sunday, opposite Àlàáfíà Hotel. Ọwọ́ Monday and Tuesday, ìkẹ́ ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street, opposite Ilé Ìyá Bakusa, ìlú Ọ̀rẹ́. Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀. Àgàgà Ìyọnu Àgbàlú, olóṣèlú contractor. Ẹ̀yin ni Ìyọnu Àgbàlú wà fún. Mo já ọ̀tán. Telephone 0806-397-0829.
0: Mo kí ẹ káàbọ̀ padà.
1: Orí ajé ò ní dúpọ̀.
0: Ọ̀rọ̀ tí mo lò lẹ́ẹ̀kan ni ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣègbè lẹ́yìn tí mo bá bọ̀ látẹ̀kọ́. Mo kí yẹn kú kàlẹ́. Mo yájọ owó Ebenezer ló kọ́ mi o, a ní kú mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ hámẹ́lẹ́mẹ́rọ̀ ẹ̀. Kátà pílọ̀rù ìtíwọlé àṣẹ.

0: ẹrú ọlọlà mọ o.
1: Òkè láyé mi wá o.
2: Emireko afopundo.
3: Ìyá ni dàbí sisi.
2: Ìdàbàyàsá.
3: Ẹnu ọ̀ṣẹ́.
2: Ọba tó fi àyè sí abẹ́ obìnrin.
3: God that put space in the woman.
2: Tó gbé ọmọ jáde.
3: And brought that baby.
2: Gbogbo ẹyin tẹ́ mọ́ ń gbọ́ mi.
3: You that do hear me.
2: Lójoojúmọ́.
3: Every day.
2: Mi ìmọ̀ bí ó ṣe ṣẹlẹ̀.
3: I don't have to help
2: you. Níbi ọ̀nà ti dí.
3: Yẹ́n ti bí a ti bí.
2: Ìyá Hálíà. Báyìí ni ẹni tí ó ní kọ́kọ́rọ́ síka. Dáfídì wí. Ẹni tó ń ṣí tẹ́nì kò lè tì. Ẹni tó ń tì tẹ́nì kò lè ṣí. O mọ Ọlọ́run ni. Ìlú ọba wúlẹ̀. O mọ ẹni tí mo sọ. Ẹni tó la ojú afọ́jú. Kì yóò lànà fún ẹbí. Ẹni lànà lágejù. Ṣé kò ní lànà fún ọ? Mo pàṣẹ. Gbogbo ẹyin tọ́nà dímọ̀ yìí. Ọ̀nà ńlá. Láti òní lọ, ọ̀nà ńlá. Láti òní lọ, ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
3: Book of Remembrance.
2: Wọ́n ṣì báyọ̀.
3: Ìsọkúnná.
2: Mi ha ìkàdá.
3: Hallelujah.
2: Rí bàlúà.
3: Wọ́n ti ṣe o.
2: A ti ṣí ìwé. Níwájú ọba.
3: Before the king.
2: A sì rántí.
3: And he was remembered.
2: Mordecai.
3: Mordecai was remembered.
2: Ó ti ṣe ọba lóore. Ọba wípé. Kí la ṣe. Wọ́n ṣì wò lọ́wọ́
3: báyìí.
2: Kan ẹ nìkan níbìkan.
3: For somebody somewhere.
2: Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́. Mi ìmọ̀rú àmì tó máa ṣe. Ilẹ̀kùn sí. Oh my God. Ọlọ́run mi ò ní gbà. Pé kán tilẹ̀kùn mọ́. Kò dẹ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀. Ìwé ìrántí ti sí. Kán gbogbo ẹni tó ń gbọ́ mi. Lórí ètò yìí. Ní ìmọ̀gbà tó ti ń gbọ́ mi bọ̀. Ilé ọmọ tó tì. Wọ́n ti sí ìwé kan. Ọlọ́run bí ó ti wí ó sì ṣe fún sára bí ó ti sọ sára sí
3: ìlú
2: lónìí lónìí ìwé ìrántí ó sì kàn ó jìyà mọ́ ẹlẹ́kẹrin ìyanu ìrànlọ́wọ́ my god torí olúwa jehova yóò ràn mí lọ́wọ́ torí náà mo gbé ojú mi sókè bí òkúta líle èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí rí alẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀dẹ̀ bí a gbogbo ẹni tó ń gbọ́ mi ìrànlọ́wọ́. Lọ́wọ́ tó ríru ẹ̀rí bóyá gbà á. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Olúwa wà á ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.
1: Olúwa wà á ràn mí lọ́wọ́.
2: Torí pé.
1: Èlìyàn mi lé mi ò lágbára.
2: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwo ló máa ń fìràn lọ́wọ́ wárí. Àwọn tẹ̀yàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nǹkan kan. Nígbà tẹ̀yàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́
3: ti.
2: Mère ṣe ni. Mi mọ.
3: I don't know.
2: Níbi tí ìtìjú ti fẹ́ dìde.
3: Mo ṣe bí sọ́tí for you.
2: Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ karùn.
3: Number 15 ẹ̀kú.
2: Ìyanu ìdìdí òjijì.
3: The miracle of sudden lifting.
2: Ìdìdí òjijì.
3: Sudden lifting.
2: Ọ̀rọ̀ rẹ.
3: Your case.
2: Àwọn àdàbí pé.
3: Will that be like.
2: Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀.
3: But we know it before now.
2: Bó ló ṣe dókè.
3: How did he get to the top?
2: Torí òní rákòrò.
3: Because you no crawl o.
2: Òní rìn.
3: You no run.
2: Òní sáré.
3: You no run.
2: Ṣe lágbe ẹ̀fọ́.
3: You just fly.
2: Amen. A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ̀. O máa já wọn lẹ̀. Ẹyí tẹ́wà ní Facebook.
3: YouTube.
2: Ẹ ṣí à fídíò
3: yìí.
2: Yẹrẹ kẹdùá. Mẹ̀sátò. Bẹ́lú àdáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Ìwòsàn. Ẹnikẹ́ni àṣàṣà nínú
3: yìí.
2: Mo dúnwọ́jú ọ̀rọ̀ jẹ́
3: kọ́bù.
2: Àìsàn ara rẹ̀. Ọfà ara rẹ̀. Àfiṣe. Àránsí. Kó jáde.
0: ẹ̀yìn ti dẹ́ didi.

0: lama o.
1: O ke la ye mi wa o.
2: Orúkọ mi ni Idris láti Ilúgbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
3: Ah, bàbá àbẹ tare.
2: Bẹ́ẹ̀ ni sá.
3: Mo ti gbọ́ voice yẹ.
2: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikú ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkan wá gbọ́n ọmọ yẹn. Wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn dá fi kékeré tán fi kú. Wọ́n ní ìyá ẹ̀ wá ṣe pé látọ̀dún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́ ilé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́ ọmọ bọ̀ wálé, mo ní mi kọ́ ọmọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn, ikódà yìí fún dòlánà. Wọ́n sá ní kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí ló kù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ń lọ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
4: Ọ̀rọ̀ yìí ti dé gidi.
0: Ó ti dé gidi Ọlọ́run.

0: Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: àtúra. Dona. Elé ìtẹ́ yìí ń kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: Owó wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January.
0: Bẹ́ẹ̀.
1: Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò níbí.
0: Ẹ̀mú wa sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bíi January. Ẹ̀tú parí ẹ̀ lẹ́nu January 6.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Ẹ̀tú wa ra ilé ẹ̀ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de àṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ́ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́nú yẹn ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ni o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú olórí òkè yìí.
2: Àṣìlú bí máa ń
1: bí. Let double grace work for you.
2: Ee náà orí ọ̀fẹ́ ṣe kó méjì
1: sí ọ̀tọ̀. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti dé kìkì.